bí máa ṣe ń kọ̀yàn ni. Ẹni ẹ̀kọ́ ti pọ̀ lẹ́ẹ̀kan. O kì í kọ̀yàn ni. O kì í kọ̀yàn ni. O jẹ́ kọ́ àwọn tiẹ̀. Onímájẹ̀mú ayọ̀ tí kì í dalẹ̀ májẹ̀mú. A gbé ọ̀gá lónìí, àṣẹ ọlọ́ba. Ìṣepá tó dádé fún ọ. Ṣùgbọ́n afọpọ́ ẹ̀ wá dé Ọládé. Ìṣepá tó fìrùkẹ̀rẹ̀ lé ọ lọ́wọ́. Ṣùgbọ́n afọpọ́ ẹ̀ wá fìrùkẹ̀rẹ̀ lé ọ lọ́wọ́. Ìṣepá tó bẹ́ẹ̀. Láàlè fọwọ́ ẹ̀ kò kó dé ọ lórí ká láṣẹ̀ṣẹ̀ fẹ́ fi ó jọba. A kàn ń fọpọ́ ẹ̀ wò.

0: Pampata da sila koma mako de mawaga.
1: Pampala papa jasio.
0: Oke yanu tan wobi baji na pada guo.
1: Pampala papa jasio.
0: Lori awabi amatongba wayi.
1: Pampala papa jasio.
0: Lori awata walo joju mayinko.
1: Pampala papa jasio.
0: Lota lota ta baro jile.
1: Pampala papa jasio.
0: Loba jasio pala do yimba ye po soke ke pari wo go go go go
1: go go go go go go.
0: Loba tim gua dua ri afafe ton tele ra wo. Ti gbogbo ede n bai lara mu to de nse bi pe ko mata wa ti mo wi pe ri ti Jesus ro pe ko wa gbadura bi ya mo ti wa lori afefe pastor fa kaye mere baba la bi ya mo le mi je ba ti se dupe ase loku ka ran jade aba mi ajo n gbogbo lodun lodun yo jore rabatarabata fu elose yi o kokoro ni je gbe re lose yi o ni je gbese lose yi o eyin oko en try
1: bi se gegele
0: e ma ri ta jese o ina ni te lowo eyin okunrin o eyin baba ti se ma ba jina loruko jese ni de ni ta nwa kiri o ni rogun alagbeda e ni ro ode are mabo owo nje ko ni won yi o baba torin lori omi yo rin lori soro re bi osuse pari yi o Eyin aya Sami ere lobirin je laboja ejere omo o. Eni tere ji tere loja nku ire ma wole yin werewere. Ire gidigba ire fefe bi erin yo wole yin ni pari osu yi o. Baba badide be bani je yo je ti yin laje pele pari osu yi. Ani dopinu aye yin. Boju je pari opitipiti owo yo wonu account re o. Olooro loju anu lagbari yo se olore ni pari osu yi. Psalm 119 verse 135 ojo lo yo male se ma re lara. Irogun ni lera lose yi o ni ji olese lose yi o ki gbe ti ditunu mi lodo lara ai ni ko ni so de ni yepere agogo re de lose yi ise re di aye lato ni o ise won anu olorun yo tu o lara ba de won lohun owo re si ma de iru amara yo duro lai lai ola ti oro yo wonu le yin were o a ki yo se onipo lai lai a fi olagbe iwo re ga o ni payin keke lori omo ile yo wariri fun wa tomo re o aso pata de adagun mi fun wa tomo re aso kuta de oriso mi bukun ayera ye de ti si wa tomo re loni o oro re lawon olore a fe ma gbo ele ti gbongboro ye yo gbo igbe re oloju banwo yo wole de o olowo kabi kabi ko ni je ki bi ode ba wa tomo re lose yi ama re o ni je tan o aloni lowo gba ko ni gbere re lose yi o oba to ni Gilead yo ka olore Baba to sanu Ephraim yo sanu re oro Olorun so di la oro Olorun so di olola oro Olorun wi pe o ni je gbesi o njo mo ni a wa lo fun o baba to tobi ni se oni yo jo loju tama tama lo se yi o ni mo fo ninu oja aye o ni ro fo je lo se yi o ni po fo lori omo aworan ma gbe jagidi gba lo se yi a ko ni pe oni esi ba mo o ni je nlegbe ogiri tama tama wa soro go laarin awon kefe lọsẹ yi eri re ma laye ja iwo na si ma mu eri wa abu olorun daju lori re tomo tomo eru oruko ni bo omo le o buburu ka ki yo subu lo ase yi aro ni wonu le re o angeli re yo boju to olose yi angeli yo ni je kese re kogun okuta afoni foji ko ni bo omo le o wa wo iwa yo olose yi o api ora ile ke tomo tomo api ri ati ojo ke tomo tomo ogbo ise yin ma yo ose yo won laye ma wole wa ro wo taja eni ka sanu re ise re adide omo re arise omo re ma ba loba loba jeun po Psalm 77 verse 7 olorun oni shouti ibujo ko omo re oni da oro ise yin okunrin alere o oke ni rawo gbe loruko jese yin ta ye ti jabe pada soke yen oni daju agbaye yo da olore lose yi iro keke ni bi ko ni dawun lori awon omo re lose yi e o firu fufu ati dudu je won mo o ari ti n gbe ari mi o ya gba o ire ti de ayo de ibukunde e lo serere omo re dori sun dunu o wa je eyan laye o baba lanu yo buku olose yi oluwa yo di owo re mu ni ose yi duro de oluwa ni ose oluwa yo gbe osoke oluwa yo ran wa lowo lose yi o ore ti mo ti mo re ko ni gbe oni gigise lose yi oluwa ni dab dab kata won mo yi o Psalm 28 verse 1 olu oni dake si oro re lose yi Psalm 28 verse 6 olu yo gbe ebe mi ati iwo lose yi tomo tomo 34 ọmọ kìnìún jẹ aláìní gbọ́ lẹ́ni ò ní di aláìní ò tún ní rí ìjà ibi o ẹlẹ́rìí ẹ̀kẹ́ ò ní dìde sí ẹníbi tó ti rí tọ́rọ́kọ́bọ̀ lọ́sẹ̀ yìí o ẹni òṣè kò jẹ́ lọ́rọ́ mọ́ ò ní jòfó lórí ọmọ ọ̀nà àtijọ́ àti ibu ìdílé yìí ò ní dípẹ́ yín lọ́sẹ̀ yìí o ìṣe abami oríta mẹ́ta kò ní dẹ́rù lórí iṣẹ́ rẹ lọ́sẹ̀ yìí aṣọ ni mú kò ní mú wà tọmọ rẹ àpẹjọ kúkú tó rí ọmọ rẹ kò ní jọ àbínú ògùn ọmọ rẹ yóò bínú sí ara rẹ o ìṣe ọkọ rẹ dìde ẹyọ kúrẹ lórí ànúgbà lọsẹ yìí lórí tẹlẹ àdúgbò rẹ kò ní ru ẹjọ ọmọ rẹ fáyé ọmọ àtàtà rẹ kò ní ta dúkìá jẹun ajẹnifẹyìsì kò ní jẹ ògùn ọmọ wa o àti faramọkọ rẹ lọsẹ yìí owó tí ò tó yìí ti ń bọ wá ṣẹkù o jeremiah 19:8 ilé wa kò ní dilé ahoro ògùn ọmọ rẹ ò ní jòrò jeremiah 14:5 eléyìí lágbára ò ní jẹ ọmọ jùlẹ o ẹlẹyìn funfun náà fi ń polówó tún pèsè ẹbùn ara rẹ máa jẹyọ oṣù bàbà bàlá fẹ́ wòye màmá ìbàkúbà kò ní bàlẹ́ ọ lórí ọmọ o ibi ò ní ba sí ọ̀dẹ̀ rẹ owó rẹ máa dé o jésù olúwa wa jẹ́ gbọ́ ẹ̀rí parí oṣù.
2: Àti ìlú Ìlàró ni mo ti wá. Ọmọ mi gbà tó tó àsìkò tó fẹ́ ṣe nǹkan oṣù ọmọ yẹn máa ṣe nǹkan oṣù kò ní dúró ọdún kẹta leléyìí
3: kò wá dúró
2: bẹ́ẹ̀ ni dúró ti ń ṣe é débi pé a máa ń gba ẹ̀jẹ̀ fún ni.
3: A yóò ní gẹ̀ẹ́tì ọmọ ẹ. Ẹ mọ túmọ̀ rẹ̀ nǹkan oṣù fọdún mẹ́ta ẹ tún náwó àbíyamọ ìdá lórúkọ Jésù ọmọ rẹ kò ní dìdàkudà.
2: Ìsọjí Abẹ́kúta.
3: Ẹ wá síbẹ̀ ni.
2: Èmi àtọmọ yẹn náà lájọ wá. A gba òróró lọ́jọ́ yẹn níwájú Ọlọ́run àtẹ̀yàn bá a ti délé tá a fi lo òróró yẹn báyìí.
3: Òróró ọ̀fẹ́ lẹ́gbàá o.
2: Bẹ́ẹ̀ni òróró ọ̀fẹ́ lágbàá.
3: Kí ló wá padà ṣẹlẹ̀?
2: Nǹkan yẹn wá dúró.
3: Ó dúró.
2: Mo wá wò wípé kí n sì máa wò ó ná. Ṣé òótọ́ ni àbí rọ? Oṣù kìíní ó wá ó dúró. Oṣù kejì ó wá ó nọ́mà.
3: Ó nọ́mà.
2: Oṣù kẹta mo ná Ọlọ́run.
3: Mo kúnlẹ̀ mo bí Ọlọ́run. Gbogbo ẹnikẹ́ni tó ṣe àfẹ́ fọmọ dàmú rẹ. Iná ṣáájú Olúwa sì ju àwọn ọ̀tá rẹ̀ run. Ọlọ́run máa bọ́ dàmú ẹ̀. Odidi ọdún mẹ́ta ó lágbára o.
0: Ìpàdé every Tuesday wa kò sí ká tó yí padà ní ọ̀la. Gbogbo abiyamọ ló máa pàdé nílùú Kọ́lá ní ọ̀la fún àdúrà. Bẹ́ẹ̀ dẹ̀ ni gbogbo ènìyàn máa mú ike wá láti wá gbomi orí òkè. Omi orí òkè yẹn la máa lò fún oṣù tuntun. Àdúrà Kọ́lá ọ̀la yẹn tiẹ̀ máa le jù. Nítorí oṣù bàbà bàtà fẹ́ wọ̀ yìí. Bọ́ọ̀lẹ̀ ní Kọ́lá àgbàdo ìjàyè Lẹ́kọ̀ọ́. Lọ́nà AIT yẹn. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí Classic Arena Hall. Aago mẹ́sàn-án ni òwò àríre gbà. Gbogbo ènìyàn ló lẹ́tọ̀ láti dá ọrẹ lẹ́nìí. Bá ṣe ń dá ọrẹ parí oṣù bẹ́ẹ̀ náà la máa dá ọrẹ ọ̀sẹ̀ tuntun. Ọrẹ pé olúwo ṣé mo lọ oṣù ọjọ́ sì já. Èyí náà la fi sílẹ̀ kọ̀sẹ̀ tuntun ní gbogbo ìgbà. Kò sí iye tó lè fi ránṣẹ́ o bó ti kó kéré tó bó ti kó pọ̀ tó. Ọ̀sẹ̀ yìí ó máa bímọ re fún ọ. Gbogbo ètò ló ti tò lórí ìsọjí agége. Bóyá ò tí gbọ́ tẹ́lẹ̀ sọjí ńlá kan ń bọ̀ nílùú agége. Gbogbo abiyamọ pátá lóde kan. Ní September 16, àdúrà ààbò ni wọ́n fi rán mi sí gbogbo abiyamọ lọ́jọ́ náà. Àdúrà ìgbéga náà fi rán mi sí gbogbo abiyamọ lọ́jọ́ náà. Pàápàá àdúrà ọjọ́ ọmọ náà fi rán mi sí gbogbo abiyamọ ní ọjọ́ náà. Èyí àbá má jẹ́ kí kankan ó dá dúró ní ọjọ́ náà. Eléyìí kì í ṣe sọjí tẹ́lẹ̀yẹn máa fi owó ọkọ̀ kẹ́wọ́. Nítorí ẹ̀ ni mo jẹ́ sọ látọjọ́ yìí. Ìgòròrò àti mọ́tò fún ènìyàn 20,000 náà ní kí ikú fún àwọn ènìyàn lọ́fẹ̀ẹ́. Tó bá ti dé ilé pákó ní ìlú Agége. Ìwọ kan bèrè àmọ́ playground. Ọlọ́run bàbá alábìyamọ o. Ààyè ló wà.
4: Hello, hello, prophet. 090-60-57-11-10. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí. 30-34-34-77-14. Lẹ́ẹ̀kan sí 30-34-34-77-14. Fàkẹ́yẹ̀ Emmanuel ló máa gbé.

0: si ni e ni eni to kẹyin ọjọ to kẹyin ninu oṣu kẹ jọ gbogbo eniyan ya pada sibi ya ka pada sibi pẹpẹ yi baba mi tuturu mi soke nitori igbala awọn kan njo wa ti dẹni igbala sọwọ rẹ o ti kun fẹjẹ ṣe o ti pa imoye eyan àìmọye eyan lo da lo ìyàwó kan ẹkọ àwọn kan láyọ tiẹ wo bi o ti ṣe búburú lọpọlọpọ búburú ló kún ọwọ rẹ wo já wo ju àná. 1 John chapter 3 verse 8 kilo mi.
1: Ẹni tí bá ń dẹ̀sẹ̀.
0: Ẹni tó bá ń dẹ̀sẹ̀.
1: Tí èṣù ni.
0: Tí èṣù ni.
1: Nítorí láti àtètè
0: kọ́. Láti àtètè kọ́ ṣe wá.
1: Ní èṣù ti dẹ̀sẹ̀.
0: Èṣù ti dẹ̀sẹ̀.
1: Nítorí èyí ni.
0: Nítorí èyí ni.
1: Ọmọ Ọlọ́run farahàn.
0: Ó farahàn.
1: Ó lè pàṣẹ.
0: Bá a gbọ́ nítorí èyí ni ọmọ Ọlọ́run farahàn kó lè pa iṣẹ́ èṣù mu níbi tó gbé dé níbi pẹpẹ yá lọ gbàdúrà wà máa kígbe níbi pẹpẹ rẹ gbogbo ènìyàn bí wọn máa kígbe. Yàjọ gbàdúrà yìí wọn máa sọ pé àbàwọn àbàwọn ibi tí èèyàn búburú fi sí mi lára ẹfi náà ṣí dànù lẹni tó kẹyìn mo bí ọjọ tó kẹyìn nínú oṣù oyún àdúrà
1: máa
0: zúkẹ kábàyàbà máa wúrí àdàdàbà lọbí tó lẹkàtà fúnlẹ èdè bá lẹkàtà bàlẹ rúbi àdà lẹbùrabọ ṣìkàbà jésù olúwa wa àmì bọmi sọkè gbé iyọ sílẹ orúkọ jésù. Iná ńlá inú yọ̀yẹ̀ kọjá àjíǹde àti ìyókóyá wọnú omi yẹn bó ti máa lù kó padà bá jẹ́rìí wọ́n bí kò máa ṣe sorere kí búburú má jáde nínú ìrẹ̀mọ́ jésù olúwa wa àmì bá mi ká sáàmù yìí sí pẹ́ kíákíá ká sáàmù 2 sí kó ká sáàmù 9 kó tó wà fi kíni 35 sí ibẹ̀ lógún yẹn wọlé sí wọ́n dẹ̀ padà jẹ́rìí jésù olúwa wa àmì níbi tá a dé bàbá àmì lámi sẹ́nìkan tó kàn déédéé dé pé ẹ̀yìn ń dùn ẹ̀mú gbé ọwọ́ lé wọ́n fa ẹ̀yìn tó wọ́n inú ẹ̀yẹ oyá lana lẹ́sẹ̀kẹsẹ̀ kó sàn kó sì dára fún ẹ jésù olúwa wa àmì olúwa ní kí n tún gbàdúrà fẹ́ nìkan tí ajá bùjẹ lójú àná olúwa jalára rẹ olúwa fi náà tì jáde kó lè sàn kó padà jẹ́rìí jésù olúwa wa àmì níbi tá a ní gbogbo ọkọ̀ jáde kò ẹ̀yìn náà sáré gbé ọ
2: Kí Jésù ṣe?
1: Ẹbá mi yin Ọlọ́run lógo.
2: Ẹ gbèsè ló dáadáa.
1: Ẹbá mi yin Ọlọ́run lógo.
2: Gbogbo ẹgbẹ́ Jésù.
3: Orúkọ yín àti ibi tẹ ti wá mọ̀.
1: Orúkọ mi ni Mrs. Olúwayẹ̀mísí.
2: Olúwayẹ̀mísí kí Jésù wọlé ti wá.
1: Abẹ́kúta mo ti wá.
2: Abẹ́kúta ní mo lè yẹ kúta.
1: Ìjàgbà sáìdì náà.
2: Ìjàgbà sáìdì ẹfún Jésù láti ọwọ́.
1: Jésù ṣe ń wọ́wọ́ mi sàn nínú ẹsẹ̀.
2: Kí ló ṣe ilé
1: rẹ̀? Ẹsẹ̀ yẹn, mo ti ń bà kò ní ìsinmi kan sọ pọ́dún mẹ́ẹ̀ẹ́dógún.
2: Ọlọ́pẹ́lú.
1: Mo kàn sọ pọ́dún ìṣọ̀rọ̀ ọdún mẹ́ẹ̀ẹ́dógún.
2: Olùsọ̀rọ̀.
1: Ọ̀rọ̀ ọmọ tí mo bí. Nígbà tó bẹ̀rẹ̀, ó ti wọ 26 years. Mo ṣáàjú
2: pé
1: orí mi ò yẹ ilé àdúrà lọ. Mùsùlùmí ni wá.
2: Ànìmọ́tùṣàdíà. Ẹ pàṣẹ ló bá ní mọ́tùṣàdíà.
1: Mi ò ṣàgbọ́n. Bó bá ti rìlíìsì mi tí mo bá ti rówó mọ̀ lọ́lé àdúrà mi. N gbọ́dọ̀ yá gan ọmọ mi ní ẹ̀yin lẹ́mọ wọn. Ẹ má darúkọ àwọn bàbá mi. Bí èsì ìdárúkọ yìí, bí bàbá tèmi sèmi lórúkọ. Báwọ̀lẹ̀ mi àdárúkọ ti.
2: Kábíyèsí.
1: So bí mo ṣe wá ń gbóhùn bàbá yìí láti January.
2: Láti January ogun.
1: Ọba ẹ̀mí mi sọ pé tí n bá lọ ọbẹ̀. Pé ogun máa lọ máa bọ ẹsẹ̀ yá stop. So mo wá mo ṣe ṣíṣe ni mo rí dù. Tí n bá dáwọ́ yẹn nǹkan mi àkúyọ jù. N kò wá di oṣù kẹfà. Mo wá bọ́ sí gèdè gbé yàrá mi mo ní wọ ọlọ́run mo mọ̀ pé wọ ló dá mi. Èèyàn kankan ló dá mi wọ ló dá mi. Lóòótọ́ bàbá mi bí mi yá mi bí mi àkọ́kọ́ náà dá mi. Ó bá yẹ pé lóòótọ́ wo ló dá mi. Tó o dẹ̀ fẹ́ pé bí mo ṣe ń pe Jésù tì ní ń bí wọn yìí. Ó bá fi ń pè gbangba. Ẹ̀yin bá máa bínú kúkọ́ bínú kú. O ti rí pé mo tẹ̀lé ẹ o dẹ̀ ṣáájú mi. Ẹsẹ̀ yìí jẹ́ kí n rí owó kí n lọ sí ọ̀dọ̀ bàbá yìí. Ìyànà ọ̀pájà náà wà. Owó ní ìyọ̀nù tí mo gbé ìyànà ọ̀pájà kí n lọ Abẹ́kúta. Jẹ́ kí n rówó. Tó bá máa rí owó mẹ́jọ jẹ́ kí n rí owó. Ọlọ́njọ́ ṣeṣe mo ṣáṣe ń rejọ nítorọ
2: ọkọ̀bọ̀ yìí.
1: Mo ń rejọ ni o.
2: Mo
1: ò di jímọ̀. Mi bá fọ́bi tí mo ré sí. Sunday.
2: Àfọ́kọ́lé.
1: Àfọ́kọ́lé. Jímọ̀ ni mo bá ti wá. ṣùgbọ́n àwọn ọmọ mi tún ṣèrànwọ́
2: ní
1: sátidé àná wọ́n ṣèrànwọ́ ní wọ́n dúró pé ẹ ṣèrànwọ́ yìí tán àrí wọ́n dà wọ́n dàgbére fún wọn
2: àgọ́
1: márùn-ún mo ti tẹ̀.
2: ẹtì kò ní látàlọ́kùnrin àìmọ́ fún jésù máa ń tẹ̀wọ́ ọ̀run.
1: Ṣùgbọ́n mo ti sọ fún ìtọ́jú àgbà pé
2: èmi
1: ó ní ẹ̀tún wá Jésù lọ́mọ ní mò ń wà lọ.
2: Ẹ̀tún wá Jésù lọ.
1: Ìjọ kan mi dẹ̀ sọ pé bí n bá máa dé tayọ̀tayọ̀. Ó lámì árí bẹ́ẹ̀ ó dàbí ẹgbẹ́ òun kí Jésù ló Jésù
0: àgbà. Ẹgbẹ́ mi àti mọ́tò ṣàdé láti Abẹ́òkúta ó ní láti 26 years mò ń ti ń bá tù pẹ̀lú ogun ẹsẹ̀ kò sí gbogbo ibi tó ń tì í lọ kò máa sọ ó ní ẹ̀mí ẹ̀mí àfi kó máa bọ̀ níyàlẹ̀ ìpájà lábárí ìyá yìí ibi tí ẹ̀mí mímọ́ ti tú ya ìsílẹ̀ tó sàn owó ogun ẹsẹ̀ ó láwọn méjì ló gbé ohun gorí ọ̀kadà ogun yẹn máa wọlé ta ló tó ń larú ogun ẹsẹ̀ bẹ́ẹ̀ kọjá ó yàn fẹ́ tí ya ìrí gba mùsùlùmí àdìmọ́tò ṣàpọ̀ náà rí gbà kógun ẹsẹ̀ yẹn ṣẹ́ kó wà kó má rí mọ́ jésù olúwa wa àmì níbi tó adé o fẹ́ fẹ̀rẹ̀ ránṣẹ́ ẹ máa rìn tó wá lóṣooṣù lọ́dọọdún wọn náà bá mi sọ̀rọ̀ ní wọ́sọ̀p nọ́mbà ní kíákíá kí n lè gbàdúrà fún àti ran rẹ̀ óyá.
4: 08033462861.
0: Ó máa dára fún ẹ jájọ fojúrojú mẹ kí n súre fún ẹ àbí ẹ̀wọ̀n náà ní ẹ̀rí kan tó ló máa fi ètò lọ́wọ́ pè mí àbí kó o fi ránṣẹ́ sí mi mo fẹ́ máa retò lọ́wọ́ ní gbogbo ìgbà ẹjẹ àjọfojú ojúmọ yóò sì dára fún ẹ jésù olúwa wa amẹ má gbàgbé pàdé kan tí ó wáyé nílùú ifò kásẹ̀rì láago mẹ́fà aago mẹ́rin apàdé láago mẹ́fà ìgbà ẹ̀fà máa ń ṣẹlẹ̀ wákàtí kan sáago mẹ́fà sáago méje ó máa ń ní agbára ìwọ náà rí pé ó fara hàn nílùú ifò mo ló ti gbọ́ mi sọ́ ojú òrí àtàyànà yẹn sí ló wà wọ mọ́tò tó ń lọ ifò bọ́ọ̀lẹ̀ ní total felice 29 npc ibẹ̀ ni kó o ti gbọ́kadà ìgbẹ́rẹ̀ níbo ló ń lọ fisher academy fẹ̀rọ wa lẹ́kẹta ẹ̀rí fáànì wọ̀ wá ó dẹ̀ máa dára fún ẹ jésù olúwa wa àmì gbogbo abiyamọ tí ó lè ṣe kẹ́ ẹ máa ràn wá lọ́wọ́ ẹ lọ galáyé ẹyin tẹ́ ẹ fowó rẹ tó tẹ́ẹ́ fi sọpọ́ọ̀tì ètò yìí ẹyin ní táwọn náà búburú kò ní ṣubú lu yìí jésù olúwa wa àmì ó ní owó kan láti fi ètò yìí lọ́wọ́ láàárọ̀ àbí láti fi gbé wá sí ìpele mi ìwọ náà lè lu abo àbí ìwọ náà ní irúgbì kan tó fẹ́ kàn fún pé kí n fi sọpọ́ọ̀tì ètò yìí ìwọ náà bá ń fi sí asset bank gbogbo abiyamọ ìwọ náà bá ń forúgbìn wà ní mo ti jìyà lórí ọmọ mi ò gbọdọ̀ tó fọjú alẹ́ mo bí kí n tó ru òkú ọmọ mo bí àbẹ̀gbẹ́ ni wọ́n gbé ìwọ sí lágbálá àìsàn má jẹ́ gbé ọmọ yẹn ní àbẹ̀gbẹ́ ọmọ òde gbọdọ̀ kú mọ́ mi lórí 1,005 ni fún tiẹ̀ kó wà 90 fún tiẹ̀ kó tó fún tọmọ yẹn ó dẹ̀lé 90 ara rẹ̀ àti àwòrán ọmọ yẹn yóò sì dára fún ẹ 0096074221 Asex Bank Ọlárẹ̀wájú Solomon Ọlárẹ̀wájú bó ti fi sí ọmọ òní kúnlẹ̀ lórí bó ti rí òpin ibẹ̀ sọ pé òpin mo sọ ju ìbẹ̀rù gbogbo lọ bó ti rí òpin oṣù yìí náà ni wàá rọ́pò ogun tó ń yẹ wàá dẹ̀ fàyọ̀ dúpẹ́ Jésù olúwa wa àmì tó bá ti fi sí pèmí kí n súre fún wọn àti ilé rẹ̀ ẹ̀rọ bá ń sọ̀rọ̀ méjì ni wọ́n pè fún ẹ tó jẹ́ bá ń sọ̀rọ̀ mi pèmí kí n súre fún àbí ilé rẹ̀ àbí ká jọ fojú ro dúmẹ̀ bóyá.
4: 08032643461.
0: Ó máa dára fún ẹ pé wòlíì kì í súre fún ẹ wà á dẹ̀ rẹ àdúgbò di ọjọ́ alẹ́ Jésù olúwa wa. Kí ló fi parí ẹ̀dá mẹ́wàá kan bẹ lọ́wọ́ rẹ tí o fẹ́ máa fi fúrúgbìn bá a fúrúgbìn ẹ̀dá mẹ́wàá yẹn ní ọwọ́ rẹ wo bí oṣù ti parí ìwọ náà kan fúrúgbìn ẹ̀dá mẹ́wàá yẹn wo bí ìbùkún máa yà lọ́dún ẹ̀rẹ́ pẹpẹ náà ní òpin oṣù tó rí ìkejì ìkọ́lékè ní account number 00164997 23 GTP Ọlárẹ̀wájú Solomon Ọlágẹ̀mí bó ti fi sí ọmọ òní kúnmọ́ lórí pé mi kí n gbàdúrà fún àti ilé rẹ onú ẹ̀rọ bá ṣe ó dẹ̀lẹ̀ mọ́ appointment date ó dẹ̀ máa dára fún ẹ Jésù olúwa wa má gbàgbé pé Monday mẹ́sàn-án kan lọ ní ìlú ifò Wednesday mẹ́sàn-án kan ní ìlú ifò Thursday mẹ́sàn-án ní ìyàlẹ̀ ìpájà Sunday mẹ́sàn-án ní ìyàlẹ̀ ìpájà Sunday mẹ́sàn-án ní ìlú ifò ó máa ń ní agbára ìwọ náà rí pé ó wà tẹ́ǹdì ẹ mo wá gbàgbé pàdé kan tá a ní lọ́la aago mẹ́fà ìdájí ni ó máa ń ní agbára gan ọjọ́ àkọ́kọ́ ní oṣù kẹsàn-án a parí láago méje wọ́n náà wà ní lẹ́yìn náà látòjọ́ fojú lójú ó dẹ̀ máa dára fún ẹ olúwa ní ká lu àga tuntun òun láwọn ìlànà àfi gbàdúrà ní ọ̀la ní agbára ọlọ́run mo wá gbàgbé pé pẹ̀bí parápọ̀jù ni mo má tún gbàgbé pé a pàlákòkò yìí bákan náà lọ́la jésù olúwa wa àmì.
5: From Lagos, this is
6: Jordan. 105.5 FM.
7: This is Jordan 105.5.
8: Station with a voice for entrepreneurs.

0: ẹsẹ bíbélì tó gbẹ̀yìn tó sì jẹ́ lẹ́ẹ̀kejì fún ìsìn ológo ìparí oṣù ní ìmúrasílẹ̀ fún ìdúpẹ́ fún oore ńlá tí bàbá rẹ ṣe àti láti mú ìyanu tó bá wù ọ́ nínú ẹsẹ bíbélì náà. Oláòrì nínú ìwé orin Dáfídì oríkọkàn ẹyọkan ó lé ní àádọ́fà ẹsẹ ìkíní títí dé ìkẹsàn. Our second Bible reading shall be taken from the book of Psalm 111, verse 1-9. Ẹ máa yin Olúwa, èmi ó máa yin Olúwa tinútinú mi, nínú ìjọ àwọn ẹni dídúró ṣinṣin àti nínú ìjọ ènìyàn. Iṣẹ́ Olúwa tóbi, ìwákiri ni fún gbogbo àwọn ẹni tí ó ní ìfẹ́ rẹ̀ nínú. Ẹsẹ̀ ìkẹta, iṣẹ́ rẹ̀ ní ọlá àti ògo, òdodo rẹ̀ sì dúró láíláí. Ẹsẹ̀ ìkẹrin sọ wípé ó sì ṣe iṣẹ́ ìyanu rẹ̀ ní ìrántí, olóore ọ̀fẹ́ ni Olúwa. Ó sì kún fún àánú, ó ti fi oúnjẹ fún àwọn tí ó bẹ̀rù rẹ̀, yóò rántí májẹ̀mú rẹ̀ láíláí. Ẹsẹ̀ ìkẹfà, ó ti fi iṣẹ́ agbára rẹ̀ hàn àwọn ènìyàn rẹ̀ kí ó lè fún wọn ní ilẹ̀ ìní àwọn kẹfèrè. Òtítọ́ àti ìdájọ́ ni iṣẹ́ ọwọ́ rẹ̀, gbogbo òfin rẹ̀ ni ó dáni lójú. Wọ́n dúró láí àti láíláí nínú òtítọ́ àti nínú dídúró ṣinṣin ni ó ṣe wọ́n. Ẹsẹ̀ ìkẹsàn tó parí ẹ̀kọ́ kíkà fún tààrọ̀ yìí, ó rán ìdáǹde sí àwọn ènìyàn rẹ̀, ó sì pàṣẹ májẹ̀mú rẹ̀ láíláí. Mímọ́ àti ọ̀wọ̀ ni orúkọ rẹ̀. Kí Olúwa kó bù sí gbígbọ́ àti kíkà ẹ̀kọ́ kíkà fún ti ọjọ́ Monday ìsìn ọpẹ́ tààrọ̀ yìí. Ó gbẹ̀yìn ọmọ Ọlọ́run níbi tẹ́ ẹ dúró sí, so lè juwọ́ sí. Kọ́ kàn fi ọwọ́ rẹ gbéga, ọba tó jẹ́ kó rí òpin oṣù.
1: Good morning, Lagos. Welcome to the Jordan Breakfast Show. And today,
2: hey everybody, this is the sweet, and it's about to get all fun.
0: Where you tell Baba wa dupe tem ba wa jo tem ba wa yo say ya olenu san idande ati losuwaju. Mommy, mura la roy. Come mommy, tell bani gberaga so le bo se man di de badwa so le di de duo ni bito lonti kuo yo koto ti wangbe olonu yo je kabusi noe. Eba ni uri soke.

pé ogun mi nítorí àṣẹ Olúwa ní ẹnu mi bó ṣe fẹsẹ̀ jọlẹ̀ tó ṣàmì ogun yẹn wọlẹ̀ máìlì mọ̀sá ríkàipọ̀ dẹ́yìnlá màṣáìdà lọ sí orí Facebook lọ sí YouTube lọ TikTok lọ sí Instagram lọ sí a program ní 32 times ó ní rí sí o mo máa gbé aago ìsókè máa lù ú ní ìgbà mọ́kànlélógún ẹ̀yìn tẹ́ ẹ̀gbọ́ ìròyìn ayọ̀ rí arúgbó ọjọ́ wípé ó ń bọ̀ lé yín o mìírí àdára ẹsẹ̀ tẹ́lẹ̀ kí ló dé tí ogun ọ̀tán ẹnìkan ló ń dáná mọ́ ìyẹn ní àdúrà lè fi ṣe pàtàkì tó bá ti ń gbà á wà á máa jẹ ṣẹ̀mọ́ lẹ̀ àwọn atún iná ogun dá ayé mi ẹ fi wọ́n rú ẹbọ ìtúsílẹ̀ àwọn tó ń tún iná ogun mi dà ẹ̀yìn ọ̀run ẹ fi wọ́n rú ẹbọ ìtúsílẹ̀ àmì ara ẹ̀ olúwa mi ò gbé ayé pẹ̀lú ogun yìí ẹ rí àgàn tí ó fò jáde o tán pè ní àìsàn a fò jáde ẹlòmíì ìjọ tó ti dáyé ó mọ̀ ń gbó ẹ̀rí ni kò sọ́rí o bí ara ẹ̀ àránsí ogun lára mi jáde lọ́lúwa wí wà ní olúwa ló wí bẹ́ẹ̀ ìwọ àránsí ogun ní ara mi bí mo ṣe ń gbàdúrà fò jáde fò jáde oyà oyà oyà oyà àránsí ogun lára. Ma fojade, fojade, fojade.

0: ọlọ́run alágbára tí kò ní òdiwọ̀n.
1: Value, innovation, radio has never been this excited. This is Jordan 105.5 FM.
2: Your favorite tunes are just a click away.
3: You feel it?
2: Jordan FM. Listen now and turn up.
4: Bẹ́ẹ̀ni láti ṣe bí ọba kì í ṣọ̀rẹ́ ló lásọ̀ ìgbésẹ̀ nínú ẹ̀mí ni ìrìn díẹ̀ rèé tí olú ọlọ́run tún ṣe pàṣẹ fún ìránṣẹ́ ààyè rẹ̀ àbóṣù dr sm mustapha jp bàbá ṣe bí ọba pẹ̀lú pásítọ̀ mrs unis mustapha màmá ṣe bí ọba nínú ìrìn àjò ẹ̀mí alágbára ńlá lọ sórílẹ̀-èdè israel àti jordan pẹ̀lú ìpàdé àdúrà agbára mi fún mi special mega crusade ọjọ́ kejìlá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 2026 ni ìrìn àjò ẹ̀mí yìí máa wáyé o pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba lọ sórílẹ̀-èdè israel àti jordan lẹ́yìn tí ó mú kí olúkálùkù ṣílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa ẹ ti máa forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka iléeṣẹ́ ìránṣẹ́ seed of christ bàbá ṣe bí ọba tàbí lẹ́yìnkéyìí ọ́fíìsì fit fly tó bá súnmọ́ ẹ mọ̀ pé fit fly lọ́gá àgbà fún hotel reservations hotel booking tó fi mọ́ airport transfer fún àlàyé ẹ máa pe 09078680206 tàbí 08025249280 ìrìn àjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè israel àti jordan tá a pè ní gbàrà mi fún mi pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba ìrètí ẹ náà yóò tù ọ lọ́wọ́ má gbẹ́yìn.

0: 배보고 이자 다 모두 이래미
1: nínú rẹ̀ àjọ ọ̀sẹ̀ yìí olúwa máa pa ọmọ tó o bá ń lọ àbòdájú tó o bá ń bọ̀ àbòdájú ókè ìbùkún ni fún ọ nílé ìbùkún ni fún ọ níbi iṣẹ́ ìbùkún ni fún ọmọ rẹ ìbùkún ni fún aya rẹ ìbùkún ni fún ọkọ rẹ ìbùkún ni fún ilé rẹ ìbùkún ni wà jásí gbogbo tó o bá dáwọlé lọ́sẹ̀ yìí ìbùkún ló máa jásí gbogbo àṣẹ àgbàná ní ọwọ́ rẹ ó yà gbiná gbogbo àṣẹ àgbàná ó yà gbiná ọfà àgbàná ó yà jáde mo pàṣẹ ó yà jáde iná lè jáde wàá ṣe àṣeyọrí ọ̀rọ̀ rẹ àdáyọ̀ wàá ṣe bí ọba kókó rẹ ó fọ jésù olúwa wa orúkọ mi ò yí padà apostoli àti wòlíì smo mustapha jp bàbá ṣe bí ọba láti ìjọ seed of christ golden church land of reality tólùjọ á wà ní gbaremu ìdíobì airport area ní ìlú ìbàdàn bó bá ti dọ́rẹ̀ méjì àgúgù sọ pé òun lọ sí bí ọba bí ọ̀la ti bethsaida yóò bẹ̀rẹ̀ ó máa ní agbára ọ̀la ni one kí ni mo pè ọ̀la ni one ọ̀la yẹn máa ní agbára sà ìpàdé yẹn máa le tó o bá ti dọ́rẹ̀ méjì ó tẹ̀ ti bá ọkọ̀ ọ̀fẹ́ ńbẹ̀ bó bá wà mo bá ẹ̀ sọ pé òun lọ sí bí ọba kò sẹ́ni tí ò mọ bẹ̀ wọ́n á darí ẹ̀ síbẹ̀ látàlákíá mo lọ sí hope jackson sọ pé ṣe bí ọba là ń lọ ó máa ní agbára lórúkọ jésù ó máa rí ànúgbà mo ní wàhálà ànúgbà ni wàhálà ànúgbà ni ìràwọ̀ rẹ̀ á jáde gbogbo ẹ̀tọ́ bá wà program lọ́la màá fún ẹ ní mantle bẹ́ẹ̀ ni ó ṣòro ró ni irú àyájọ́ láyẹyàn kì í mì sí ó máa ní agbára àṣẹ ọlọ́run yóò sọ̀kàrà á dẹ̀ tọ́ ọ sọ́nà lórúkọ jésù ọ̀rọ̀ rẹ̀ á dayọ̀ ní ọjọ́ wednesday ó ń tẹ̀síwájú ó dẹ̀ máa ní agbára tó bá wá di ìrọ̀lẹ́ ní ọjọ́ wednesday new church wa tó wà ní challenge ẹyọ àfẹ́débẹ̀ ìyẹn new garage ó máa ní agbára sà ẹgbọ́ aago mẹ́rin ni màá débẹ̀ mo fẹ́ anoint church yẹn ká tó bẹ̀rẹ̀ sìn láti bo láti challenge sọpọ̀ lọ sí new garage nnpc center bus stop yẹn náà ń pè ní tọpa garage sọ pé ó ń lọ sí god grace shopping complex ibẹ̀ ni ìpàdé ẹ̀ ti máa wáyé láago mẹ́rin gbogbo èèyàn ọmọ náà tẹ wà ní challenge tẹ wà ní new garage ẹja pàdé ń bẹ̀ ó máa ní agbára sà ẹ tẹwọ́ sí mi lórúkọ jésù ògo rẹ̀ á jáde ní thursday máa wà ní èkó lágbára ọlọ́run iṣẹ́ agbára gbọ́dọ̀ ṣẹlẹ̀ story ẹ gbọ́dọ̀ change gbogbo ìwọ ọmọ ọlọ́run tó o bá ń gbọ́ mi gbogbo ibi tó o bá wà òní ló sún parí mo gbàdúrà májẹ̀mú tí ò kì í jẹ́ kéèyàn gbé ògo wo oṣù tuntun májẹ̀mú tó ń bá yàn ìrìn àjò tí mo ń pa ògo mọ́ni lára lórúkọ jésù wọn ò ní ní ipá lórí ẹ̀ wọn ò ní ní ipá lórí ẹ̀ wọn ò ní ní ipá lórí ẹ̀ wọn ò ní ní ipá lórí ẹ̀ in the name of Jesus ayé rẹ̀ máa fọ̀ ayé rẹ̀ máa fọ̀ ayé rẹ̀ máa fọ̀ ayé rẹ̀ máa fọ̀ ayé rẹ̀ máa fọ̀ ayé rẹ̀ máa fọ̀ ayé rẹ̀ máa fọ̀ ayé rẹ̀ máa fọ̀ ayé rẹ̀ máa fọ̀ ayé rẹ̀ máa fọ̀ oṣù yóò sùtọ́ lágbára ni tí mo ní encounter pẹ̀lú àwọn angẹ́lì for the first time ìgbà àkọ́kọ́ tí màá rí nǹkan tó ń pè ní áńgẹ́lì mo mọ ìdúró wọn mo rí ìrísí wọn mo wo ojú wọn ẹsẹ̀ wọn mo lè júwe bí wọ́n ṣe rí áńgẹ́lì mẹ́fà ni wọ́n rán láti dá òróró ekeje ní ìwọ lọ gba eléyìí ní ayé on the 17th of september 1993 àwọn tí mo bá pàdé tí ìtàn mi yí padà lórúkọ jésù ayé rẹ dìde wọ́n sùn tó ní agbára ní sà ọjọ́ mẹ́ta last wednesday thursday and friday oṣù yẹn ló fún àpẹ la máa wà májẹ̀mú tó ní agbára gbogbo ẹ̀yìn ikọ̀ ọlọ́run ẹ̀yìn ìránṣẹ́ ọlọ́run àjọ pàdé ńbẹ ó máa ní apá yìí máa sọ fún wa bá ṣe máa rìn ẹ̀tẹ́wọ́ síbi ó ti rà ànúgbà ó ti rà ànúgbà na mo fẹ́ gbàdúrà ìrànlọ́wọ́ lánàá mo ní kẹ́ẹ̀ka psalm 121 ta pade lago mejo ni ale so ri lone aka sam 70 si omi yen egbo ti eyan ba ndagbe ti o ti kan lowo ori lu atua ola ni message mi ma change sugbon ma pari adua ran lowo yen leni idiri je pe ma fi akoko die nle ta fi gbadua be eyan ba ndagbe oguburuku ni Dafidi ninu awon sam to ko sam kan wa ti mo bo fun o na ni 70 yen o wi pe o ni oluwa ran mi lowo nigba to wa ruru jile o ni oluwa yara lati ran mi lowo ere die to fu be ti ire ti ba peju yo ba ni o le mokan sare isu fara jina ko tare nte bi npa tire ti ba peju o ka se kini o o ka fe sare o ni oluwa yara lati ran mi lowo iyen ni pe won je o pe e te wo si mi ipo to wa lowo lowo iran lowo to o nilo o ya gba iran lowo to o nilo o ya gba in the name of Jesus oluwa yo ran lowo oluwa yo ran lowo olowo ni bonle latorun kọ́lá kò ní ran angẹ́lì sí ẹnu jukoroju ta ló máa ran ènìyàn territory èèyàn leléyìí ènìyàn ló operating bí and that is why ti grade fún wa láyé ó fi àwọn èèyàn sí grade kọ̀ọ̀kan ó yàtọ̀ síra grade wa ò jọra tó bá pé àjúra wa lọ àjúra wa lọ àjúra wa lọ ti jàkadì kọ́ o ènìyàn jẹ́ èèyàn àwọn kan lágbára nípa ti ara àwọn kan lágbára nípa ti ẹ̀mí àwọn kan lágbára nípa ti ipò àwọn kan lágbára nípa ti owó àwọn kan lè jẹsẹ́ bí Fẹ́mi ti ń ja wrestling onírúurú ni àwọn agbára tó wà láyé bẹ́ẹ̀yàn bá ti lágbára wọn ará ìdí ẹni kí ni pọ́nrá ìdí ẹ̀yìn wọ́n ń gùn ẹni yẹn tó bá ti lágbára wọn á gùn yẹn lẹ́sẹ̀ tó ìbò ń sọ nìyẹn wọn ará ìdí ẹ arabina lu yi na ya wele abi anu kadi hafa loruko jesu aye re kan ran lowo amen oluwa yara lati ran mi lowo eniyan to ba dide fun yan o ni ame padu are gba tadu are ba ti gba ame ma han kremi na o nu lowo wa dide fun o nibi to tin bere nigba ti o nu lowo o nu lowo ba ti de ti ala anu ba faun omo to ma sele eh igba ti akoko na ni wa ri pe
2: today great music and fantastic
1: gbogbo stagnant emi ke kan duroju kan na wa ka ri pe tan laye e aye abere si ni speed elomi a ma rin elomi a sare awon kan ma fo be ni bi igbe aye se ri niyan onu olowo lo nje be o wa kuru onu olowo to ba kangun si odo re ti orun oro ba ti de saye yan number 1 ohun to ba ri ni pe wa kan ri pe awon abi ape anfani repete abe ti ni de awon yan ma wa abe se bo ko exist ni in ta fi lo tele wa ma fi lo e onu olowo ma break awon protocols awon kan to fe en kan wa ajo gbadura agbamoju o fe lo si America embassy about 7 years ago o no fe lo si America embassy igba to nwa lowo de sa iya waju consular o be ni eyan lo nje be ko ya waju consular nibe na ti ba pari e won lo nu fi sa e won wa fu abuwo mi kan o fe lo europe o wa so fe de kan po fe lo europe after the prayers won lo europe ko subhana won de ba connect won to ba ti de embassy pe number bayi nigeria na ti fiyan visa nigeria na ti nle won mu wole after 4 hours won wa fun pali e pada o ti lori e so mo ko ma nsele be onu olowo break awon protocols kan to se to hard onu olowo ba de si aye eyan o si ma pare ti olowo ba de ida wa sele si adua olu olowo ni kokoro si ona abayo olu olowo ni kokoro si aseyori olu olowo ni ona si ibi giga oluwa lọwọ na ma ran anyamọ eyan lọwọ ti o ba so ran lọwọ bo ti ka anyamọ re lagbara to o ma wonle nitori ba pe ni le a dire ori wo lo pele to dire o pade ran lọwọ ni ti o ba pade ran lọwọ jara sibe ni kara bina yaka egbe owa meji si atari yi mo duro bi woli ni ori ojo Monday mo so tele si aye re loko iranowo ma ile ala ribe da kuba fe lu ra ma na yaka du arabi jeje wuda bi ya wo ka mateli la o saka oro lele yo mo duro bi ko ati iriju olodumare nibi ti egbe re tin taraka iranowo bi o jade
3: amen
1: so pe ege ni yo
3: eye ni yo
1: ibolewa
3: ibolewa
1: eye olorowo
3: eye olorowo
1: ibole nbe
3: ibole nbe
1: connect mane
3: connect
1: moya duwa
3: o jesu
1: o ko jesu
3: o ko jesu
1: help me lo
3: o
1: wa ni la o ma le ki iwa ba so pe eyin eyan mo mo ti mo wi o oto lero oto le yan o ti ba je pe eyan mo mo ti mo wi o mo mi agbadi ayin dada e koju so mo yin e ko foto mo yin dada e koju si won e se won lori adua yi o se igboro dun ni o se lu ma gbe o wonu osu kesan e so pe oluwa
3: oluwa
1: olorowo mo mi da
3: olorowo mo mi da
1: e so pe oluwa
3: oluwa
1: yàwó mi dà.
3: Olùwà yàwó mi dà.
1: Sapo Olúwa.
3: Olúwa.
1: Olùwà lọ́wọ́ mi dà.
3: Olùwà lọ́wọ́ mi dà.
1: Ẹ̀dárí wọ wá.
3: Ẹ̀dárí wọ wá.
1: Yàwó yàwó yàwó yàwó yàwó yàwó.
3: Olùkọ́ Jésù.
1: Olùkọ́ Jésù.
3: Olùkọ́ Jésù.
1: Ẹ̀mí mi wà.
3: Ẹ̀yẹ ní
1: ọ̀la ní ìṣẹ̀lẹ̀ bàtà
3: owó. Olùwà.
1: Sapo oludari owo
3: oludari owo
1: o gba kan go so ni oludari owo
3: oludari owo
1: gba keta oludari owo
3: oludari owo
1: dari owo sodo mi
3: dari owo sodo mi
1: temi na o le pase
3: temi na o le pase
1: oya adua
3: oluwa jesu
1: oya ba
3: oluwa jesu
1: yes
3: oluwa jesu
1: yes
3: oluwa
1: jesu le kude na ka na ko jesu era bi na era bi na bi na do ma na wa gbo ti e
3: amen
1: o wa deru fun o
3: amen
1: wa ran won se
3: amen
1: o wa gbe soke
3: amen
1: iran lo wa de
3: amen
1: ni asa yi wa kan ran lowo
3: amen
1: o ma kan ran lowo ni
3: amen
1: o ma kan ran lowo ni
3: amen
1: in the name of Jesus
3: amen
1: ugba to ma san ojo Monday loruko Jesus wa kan ibukun re
3: amen
1: awon kan te mo san ore majemu won ni jo tutu pari bo balagbara san ore mande bo balagbara san lomi be ni bo ba ni ya emi mo so be to ba ti kini o to ba ni ya o di wa yan ma alagbara sa ma so kan fun ola September 1 awon jo to ni ami ni awon lara awon jo to la pere ninu odun September 1 be September 1 o wa be mo ma yanan na e to ba de ola e tewo si mi wari anuba
3: amen
1: wari anuba
3: amen
1: wari anuba
3: amen
1: wari anuba
3: amen
1: wari anuba
3: amen
1: gbogbo re to ba so loni iboko lo ma je fun
3: amen
1: ogo lo ma je fun
3: amen
1: ogo lo ma je fun
3: amen
1: gbogbo eyin te ba wa nwojo lo afomo mo mi si mesan yen ah mo je ki meta se won de te ba ti nwojo lo afomo mami e so fomo yin tin be le oko ti si gbadua fomo ah olorun be ni hisa loruko jesu o ma be owo
3: amen
1: mama lawon eri kan bi engineer je gbogbo owo le papo
4: e ka ro baba mi ekuse oluwa o oluwa sagbara do tun emi omo yin ni mo soro o lati jo eneka 3 mo dupe lowo olorun se bi oba to se ohun ara ninu aye mi o ni ojo satide ni dede ago mefa ni omo mi jade ile otori olo awon to so nje ni o ketra ni o won ba ni ko wa gbase o bo se lo niyan o lo ba wo won chance keke ni mi sa mo mo bo yin sele mo ngbo di bi ago mejo abo ni won se pe ni niyan o number yen wa du o di number e lo ba ni grandma wo mo bi to wa o won ti ji ohun gbe o won ti ji ohun gbe o ka ma sa fa oro gun mo so kun titi le fi mo sugbon mo diro ma gbe lebu ti baba mi se bi oba mo mo wi pe olorun a se yanu mo so pe ko lo be ko se yanu olorun se bi oba je wa agbara e nigba ta ti le sa mo ti o sa so pe 5 million ngbo ya won ni 2 million mi mo bi ti mo lo mo se gbe wo won yen ba wa si church ni mo se de ijo se bi oba nbi be ni mo gbadura ni mo sunkun nigba to wa to akoko ti won ku ororo pupa mo mu ororo pupa yen mo da si ori omo yi mo da si ori ni photo ti mo gbe dani mo ni ko na ko lo be ko tu omo mi sile ko lo se bi oba ko je wa agbara e ba se wa close ti mo nlo mo fe lo be ba egbon e ka mo ba se ma fori bori bi number mi se tu pe mi ni aya mi ti lo sugbon olorun ni ki ma beru be ni mo gbohun lotun losin mo me po olorun se bi oba wa ni o wa ni obi te to sise iyanu e lo nigba to ya ni mo se gbe po yen lo ba di wipe omo yen lo pe mi lo ni grandma won ti fohun sile o sugbon won ja o sile ni mi gbo ohun omo na to ma gba jade mo lo olorun se bi oba to se yi alana fun ewa dele layo ati alafia ni mo sa se ri omo mi niyan o mo dupe lowo olodumare emi na ti le ri o olorun baba mi se bi oba oruko mi ni mrs tijani aderonpe lati ijo olorin idi ari mi ni wipe iyawo omo mi kan wa kete ta se wedding re o lo yin se wedding ni agba ti mo pe bi nkan bi osu meji si gbana lo ba lawon ti ni mi stari ko so gudu dadi ba si se apu fun wa mo wa pe mo ni ko pe oko re ko ra apu meji dani fun lati bi se wala big mommy o mo se message lo mo ni mo fowo kan to ba ti gbede igba to di dakeji lo ba pe mi o lo nti we mo loke o ya to ba di ni ago mejo ni ale ra card sori phone re koko re na wa lodo re ti card todo re ba pa o le mo lo phone toko re lo pa to di ago mejo lale mo wa le ko duro ni wo omo lu abi bo se wa ninu aye ni bo se wa si aye emi pelu re ajo wa collect lori phone mo wa ni ko na app yen soke bi mo sa se so fun yi pe olorun baba mi se bi oba ya mo so pe olorun baba mi se bi oba bibi na bi mi je ni lo bi temi olorun baba mi se bi oba bibi na bi mi je mi lo bi temi olorun baba mi se bi oba iwu eso yi kete tin ba ti je otan mo je ki mu osu yi je afa awo titi di ago mokanla igba to ya ti mo fe week mo ba pe mo lo ya je ka round up mo wa so fun mo ni ti iba wa ni ori app yen je gi re ko je so re mo ra won ni mo wa reti pe ko pe mi osu keje app yen o pe mi igba to do su keji mo ba pe o wa ni big mommy o ni ki lelo o ni app to mo je ni last month kete ta si set expire fe ni ori phone tan o lo won mo mo su na je mo ni ko se ni tin se olorun baba mi se bi oba ni emi olorun miran temi n pe leyin olorun baba mi se bi oba se bi oba idi e ri mi re o olorun ti fi omo obirin lantilanti o ti fi se ke mi ni ana olorun baba mi se bi oba mo dupe o
5: hallelujah sir e ka ro sir omo ori ijo omo ijo ori afefe ni mi o but ma n wa si lufun apo mo dupe ni owo olorun fún oṣù ìfà tí a wà yìí pé ire wa ìfà la máa jẹ nínú oṣù yìí mo dúpẹ́ pé mo ti lẹ́rìí o bàbá èmi náà ti lẹ́rìí ọmọ ìjọrí afẹ́fẹ́ orúkọ mi ni mrs victoria lamidi o láti kòròdú agriki o mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o mo kúrò ní àdúgbò bí tí mo ń gbé lẹ́kọ̀ọ́ wá sí kòròdú ni mo dúpẹ́ o bàbá mi mọ̀ pé bọ́lá òun ṣe ń jọyàn lójú lélẹ́yìí ọlọ́run jọ mí lójú láàárọ̀ yìí nínú prayer ni o bá ṣe ń ṣe prayer yẹn lọ ẹ̀mí yẹn kàn sọ fún mi pé kí n bá ẹni yẹn sọ̀rọ̀ mo kàn lọ sórí whatsapp padà mo kàn pause nídàájí yẹn mo kàn lọ sórí whatsapp ẹni yẹn padà mo kàn kí mo ṣáà kí ṣá mo ṣàdúrà fún mo ṣe nursing tó máa dá mi lóhùn sá ó ní kí n send account number sí òun bàbá mi ò rí ìfà báyìí rí o bó ṣe send owó ńlá yìí sí òun o send owo nla yi si mi baba mo dupe lowo olorun pe o su ifa te ni ka san 6000 mo dupe pe mo fi 6000 gba owo gidi ni mo fi gba owo gidi o simi ti mo ti wa owo ti ma fi taja tele ti mi o ti ri ti mo wa pe kin ti e ri bi 300-400 die ni mo de ma wa mo oluwa mo dupe o e se o baba ipe yin pe ni o
1: loruko jesus o ya gba iri ti e so pe oluwa fun mi leri
6: oluwa fun mi leri
1: mo ti di very
6: mo ti di very
1: e fun mi leri temi
6: e fun mi leri temi
1: oluwa
6: oluwa
1: jemi na so eri mi
6: jemi na so eri
1: ki ayo gbo eri mi in the name of jesus wa ni testimony na e gbo eleyi oni ni o su pari am gbadu aran lowo awon yan na lo si nje ifa to n bo yi o tan je ifa e gbo mi sa agba ranowo ta n gba yi ti e ba ti gba ranowo o tan niyan orun eniyan si niyan to ba ti da go mejo e ti ka sam yen sinu omi yin sam 70 e ka sinu omi sam 70 e ka sinu omi mo fa fi gbadua fun ile ago mejo ago mejo Nigeria time lori social media e gbo mi sa seri adura yi is e ma pe mi fe ko pe 20 minutes o pe ju 25 minutes ati pari ko ba ni bibi mi fe ko gba koko e bo ja jo gba adura won olodo don ti se agba oni ti beli ri to so be ja jo gba ko to so so mo pa won e mi ka ti agbara kan won mo monitor eniyan ni ojo to su pari won fe monitor e di ojo keji ti so di 1 so that is what je pe mo gboro pray fun e adura pelu apostle re ki o to sun gbogbo eyin agbara ti majemu awon agba ti mo n gba ajo so su lowo eniyan osu to ti si se te won bere ajo e ibo ni oko ti ri and that is why ti o su ba pari accountability awa le lati se opolopo ati wa ri pe to balance lo ba de report to je gbese garabi na ruda lawo pelu afanu na ikasaya ve kudira ya kadi mo wu lo ko jesu ti nasareti eni to ran mi ni se ti ami re ba da yato ma je mo awon agba bi mo gba jo lowo re loju ala loruko jesu o ya gbina be o ya gbina be o ya gbina be o ya gbina be o ma ra anuba wa de se bi oba ogo ra jade ogo ra jade gbogbo eyan lojo bi oni oni wedding anniversary bo sure fun yin ojo ayo yin ni ojo ibuko ni je ki anu olorun ati ibuko re oju rere lati oke wa ko wonu aye re ko wo egbeyawo re wa de se bi oba happy birthday and happy wedding anniversary loruko jesus o ma ra anuba awon celebrant o wa nbi awon meta ni Brody Yat Alagbe, happy birthday to you. Any KG, Mrs. Oluwafemi, happy birthday to you. Any Keta Abbas Abiola, happy birthday to you. Mokba Drua, Loruko Jesu, and Megigo, at your job, Allah, before Loruko Jesu. Emara, Noba, Ede Sebioba, Ago Major, Mokba Bejapade, Ska Samu Yo, Samu Nanowo, Sam 70, Ekasome, Olagbe Pade Nasale, o ma ni agbara sa awon asiri be ti woli ma nso ni mi pade yen loruko jesu ogo ra jade
6: amen
1: irawo re ma tan
6: amen
1: wa de se bi oba
6: amen
1: be ni yori
6: amen
1: jesu oluwa wa
6: amen
1: te we bayi mo bless owo e ko do wo ibukun
6: amen
1: apere agbere ko gbagbara
6: amen
1: ere ati anu ko to leyin
6: amen
1: ko ri anuba
6: amen
1: wa de se bi oba
6: amen
1: jesu oluwa wa
6: amen
1: koju se nikan fi da loju bayi pe
6: emi gaga le ri ko
7: tips in making you the best

0: tí wọ́n jọ ń ṣiṣẹ́ nílùú Àbújá tí wọ́n jẹ́
1: tips in making you the best entrepreneur you can possibly be.
0: Yes, so my òṣìṣẹ́ fún ààrẹ náà ni wọ́n ṣe ẹyẹ ìrìn àjò ọlọ́sẹ̀ mẹ́ta eléyìí tí ààrẹ gbéra pa ní tí wọ́n lọ. Wọ́n ní gbogbo àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ìjọba
1: àti so get better information we won't give you. No move an inch o, but if you know say you won't move, move your radio.
0: Àwọn ẹ̀ṣọ́ aláàbò pátápátá náà ni wọ́n ṣe dádì.
2: Hello Lagos, welcome to the Jordan Knight Show, and today we'll be discussing.
0: Ẹ bá wa ra nǹkan ìpápánu bọ̀ dẹ́ bá ń bọ̀ o, ìyún tán ṣe fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìwé ìròyìn Daily Post ṣe ṣe.
3: The voices you need at work all day, every day till payday are here.
0: Mẹ́ta. Àná ọjọ́ Àìkú Sunday náà ni ìròyìn eléyìí náà ti jáde o, tí wọ́n ní Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, òun náà ni wọ́n ti pè fún gbogbo àwọn
4: Facebook Jordan 105.5 FM
0: ṣe àti àwọn lẹ́nu lọ́rọ̀ ìyẹn ní ilẹ̀ Adúláwọ̀ pàápàá jùlọ gẹ́gẹ́ bí wọ́n ṣe ní ìlú Angola. Níbẹ̀ gangan ni ààrẹ ti pè fún gbogbo ìwà eléyìí tí àwọn ọmọ orílẹ̀-èdè South Africa tí wọ́n ṣe ìkọlù ọ̀hún sí àwọn ọmọ ilẹ̀ Adúláwọ̀ mìíràn èyí tí a mọ̀ sí sinophobic eléyìí tí wọ́n ní ààrẹ ti pè ipe kí wọ́n tètè wá nǹkan ṣe sí o. Bẹ́ẹ̀ náà ni wọ́n pe gbogbo àwọn àgbáríjọpọ̀ àwọn àjọ aláwọ̀ dúdú eléyìí tá a mọ̀ sí African Union eléyìí tí wọ́n ní kí wọ́n dákun kán tètè ṣe ohun tó tó àtúntò tó yẹ sí pàápàá kí ìfẹ́ òun àlàáfíà kó bá.
4: Twitter Jordan 105 FM, Instagram Jordan 105 FM Lagos, listen on the go at www.jordan105.
0: Àlè máa jọba lọ ní ilẹ̀ Adúláwọ̀ gẹ́gẹ́ bí àbú tí wọ́n ṣe adarí káàkiri wọn kan ṣe sí. Bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ní àlàyé wípé gbogbo ìpàdé eléyìí tí ó bá tún wáyé lọ́dún 2027 ti ṣe ọjọ́ oṣù àkọ́kọ́ ọdún 2027 ipe kí ìgbésẹ̀ ọ̀tún kò ti wáyé. Ìyẹn náà wà ní ìwé ìròyìn Daily Post láàárọ̀ tòní. Wọ́n ní àwọn ikọ̀ ológun ẹṣin òkọ́kú èyí tá a mọ̀ sí bandits, òun náà ni wọ́n máa ṣe ìkọlù sí ìlú kan o, eléyìí tí wọ́n pè ní Gandhi ní ìjọba ìbílẹ̀ Rabba ní ìpínlẹ̀ Sokoto. Níbẹ̀ gangan náà ni wọ́n ní àwọn agbébọn bandits yìí ni wọ́n máa ya bo ìlú náà o, tí wọ́n sì pa èèyàn tó mẹ́jọ eléyìí tó jẹ́ wípé àgbẹ̀ òun náà ni wọ́n o, eléyìí tí wọ́n ní wọ́n fi àwọn márùn-ún kan ni wọ́n fi sínú ìpayín keke èyí tó jẹ́ pé wọ́n jára ayé wọ́n jérò ọ̀run tí wọ́n ní wọ́n ti fi ìbọn tí wọ́n sì fi dá wàhálà sí wọn lára o. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe lé àlàyé pé ìkọlù náà òun ló máa wáyé ní ọ̀sán àná ọjọ́ Àìkú, eléyìí tí wọ́n ní ó sọ gbogbo àwọn olùgbé agbègbè ọ̀hún, ó sọ wọ́n sínú ìpayín keke àti wàhálà tó jẹ́ pé ọ̀rọ̀ di bóò lọ oyà mi o ní nǹkan bíi aago mẹ́ta ọ̀sán àná ọjọ́ Àìkú. Òun náà ni wọ́n ní àwọn agbébọn bandits náà ni wọ́n ní wọ́n máa ṣe ìkọlù sí ìlú Gandhi ní ìjọba ìbílẹ̀ Rabba ní ìpínlẹ̀ Sokoto. Ìyẹn náà wà ní ìwé ìròyìn.

0: láàárọ̀ tòní ibẹ̀lẹ́ ti gba change. Ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ohun èlò ilé eléyìí tí wọ́n ní ọjà yìí gan náà ló máa gbiná o. Ètò wà ní iwájú Chida ilé ìtura Chida ìyẹn nílùú Abuja gẹ́gẹ́ bí fọ́nrán. Radio has never. Video kan eléyìí tí wọ́n ní ó máa lu orí ẹ̀rọ ayélujára kan nígbà tí ìṣẹ̀lẹ̀ náà ń ṣẹlẹ̀ eléyìí tí wọ́n ní.
1: Never been this excited. This is Jordan.
0: Àwọn ọ̀pọ̀ tí wọ́n ń tà ló bàjẹ́ o. Ìyún náà jáde tán ní ìwé ìròyìn Daily Post náà lẹ́ẹ̀tì rí láàárọ̀ tòní. Lánàá tí ń ṣe ọjọ́ Àìkú Sunday náà ni wọ́n mà ní ó ṣe àbẹ̀wò sí ilé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn Adémọ́lá Adélékè tó wà nílùú
1: Ọ̀ṣun. Facebook Jordan 105.5 FM.
0: Gbogbo gẹ́gẹ́ bí fọ́nrán eléyìí tí wọ́n ní ó jáde síta lójú òpó X láti ọwọ́ ẹnìkan tí wọ́n pè ní Ayékòótọ́ eléyìí tí wọ́n ní ibẹ̀ gangan ló ti ṣàfihàn Bashiru ipe ó lọ kí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ó lọ kí nílé o. Bẹ́ẹ̀ náà ló sì ṣàlàyé àwọn kọ́kọ́rọ́ mẹ́ta eléyìí tó fa ìyọjú sí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun eléyìí tí òun lọ ṣe. Bákan náà ló kí gómìnà náà wípé òun dúpẹ́ pé òkun o ìyẹn lọ́wọ́ Adémọ́lá Adélékè láti yọjú sí ibi ẹ̀yẹ ìkẹyìn eléyìí tí òun ṣe fún ìyá òun. Bẹ́ẹ̀ náà ló jẹ́ wípé gbogbo àsìkò náà òun náà ni Adémọ́lá Adélékè ń yọjú sí òun tó sì ń ṣe òun pẹ̀lẹ́. Ó ní èyí gan náà ó kún ohun tó jẹ́ pé òun yọjú sí Adémọ́lá Adélékè láti wá kí iyun náà wà níwé ìròyìn láàárọ̀.
1: Twitter Jordan 10.
0: Tòní ẹ lọ gba change ẹ nínú ìwé ìròyìn Daily Post.
1: 5 FM. Instagram Jordan 105 FM Lagos. Listen on the go at www.
0: Ẹ bá ń bẹ̀ láàárọ̀ yìí.

Àwọn ẹ̀ṣọ́ aláàbò aláṣọ dúdú ta mọ̀ sí DSSC Department of State Services wọ́n ní wọ́n ti ń pa ní àṣẹ fún àwọn ìgbìmọ̀ kan eléyìí tí wọ́n ní Akinolu Kende San wọ́n ní kí wọ́n gbé ìgbésẹ̀ eléyìí láti ṣe ìrọnilóyè eléyìí tí wọ́n ní wọ́n ní kí wọ́n ṣe fún ẹnìkan tó jẹ́ ọmọ òye fún ìdìbò 2027 tó ń bọ̀ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Action Congress ìyẹn ọmọye fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ọmọyẹlé ṣòwòrẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wọ́n ní kí wọ́n ṣe ìgbésẹ̀ náà kí wọ́n sì fi ọwọ́ òfin mú látàrí ìwà eléyìí tí wọ́n fi kàn án tí wọ́n ní ó ń ṣe láti bu ẹnu àtẹ́ eléyìí tí wọ́n ní ẹ̀sùn ọ̀hún náà ni wọ́n fi kan ṣòwòrẹ́ o gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú wọ́n ní èyí gan ni ó mú ìdàgbàsókè láti ṣe ìpàdé pẹ̀lú àwọn àjọ DSS ẹni tí ó jẹ́ adarí wọn ìyẹn tó sì Ajayi eléyìí tí wọ́n ní òun náà ló tún jẹ́ àgbà nínú àwọn agbẹjọ́rò àti ọ̀pọ̀lọpọ̀ tó tún jẹ́ ọ̀kan gbòógì lára àwọn àjọ eléyìí tí wọn kò fẹ́ kí ìbàjẹ́ kó fi ààyè kí ìbàjẹ́ ó ráyè ìyẹn lórílẹ̀‐èdè nàìjíríà ṣùgbọ́n wọ́n pàṣẹ pé tọ́ ọmọyẹlé ṣòwòrẹ́ ó yẹ kẹ́ ẹ fọwọ́ òfin gbé látàrí ìwà eléyìí tí wọ́n ń wù kó tó di pé ètò ìdìbò 2027 yóò sún mọ́lé ìyẹn náà wà ń bẹ̀ láàárọ̀ tòní kọ́ lọ́ sànú ẹ̀ bà ní ẹ̀kúnrẹ́rẹ́.

0: Everybody, this is the Sweets, and it's about to get all funky today.
1: Wọ́n ní kí nìdí tí àwọn ẹgbẹ́ alátakò tó máa kóra wọn jọ lórí ọmọ oyè kan ò Lukman náà lè so léyìí látàrí ètò ìdìbò gbogbogbò eléyìí tó máa wáyé ìyẹn fún ipò ààrẹ ìyẹn ní ọjọ́ kẹrìndínlógún oṣù àkọ́kọ́ ọdún 2027 eléyìí tó à ń gbára dìbò òun náà ni ọ̀rọ̀ náà ti jáde ò nígbà tí wọ́n jọ ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ níbi tí ẹnìkan tí ó jẹ́ àgbà oyè inú ẹgbẹ́ alátakò kan ìyẹn Saliu Lukman òun náà ló ṣàlàyé pé ìdí àti ohun pàtàkì tó fà ó tí àwọn ẹgbẹ́ alátakò tí wọ́n fi máa kóra wọn jọ láti ṣe ìbáṣepọ̀ láti lè yọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìyẹn kúrò gẹ́gẹ́ bí ààrẹ tó bá máa di ọdún 2027 nínú ọ̀rọ̀ tó sọ Lukman ṣàlàyé wípé sẹ́rí èrò gbígbà wọn láti kóra wọn jọ náà ni wípé kí àwọn lè ṣe àṣeyọrí ò gẹ́gẹ́ bí ohun tó wá sọ ní àlàyé ó ní ẹni tá a bá fẹ́ nílùú wọn ní irú wọn kò kí ń dárin wọn ní bẹ́ẹ̀ náà ló sì jẹ́ wípé sẹ́rí àwọn ẹgbẹ́ alátakò tó kù òun náà ló jẹ́ pé wọn ó lo gbogbo agbára wọn láti rí dájú wípé ìbò wọn ò jẹ́ ọ̀kan tí yóò fi lè lé ààrẹ kúrò ní inú ètò ìdìbò tó fẹ́ ṣe lọ́dún 2027 tó jẹ́ pé múṣemúṣe ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò ní lè ṣe múṣemúṣe tó ti àwọn ẹgbẹ́ eléyìí tí ó kù ó sọ̀rọ̀ ilẹ̀kùn ó fakò mókun ọ̀rọ̀ rẹ̀ yọ̀ ò ẹ̀ bá nínú ìwé ìròyìn láàárọ̀ tòní Nigerian Tribune náà ló gbé jáde ò. Wọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà ń jóná lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọ gbéra pa ọ kúrò lórílẹ̀-èdè Nàìjíríà ń lọ sókè òkun tàlẹ́ni tó ń sọ̀rọ̀ Atiku Abubakar ẹni tí ó jẹ́ ọmọ oyè inú ẹgbẹ́ òṣèlú ADC Atiku Abubakar náà ló máa ti ń sọ̀rọ̀ kùgbákùgbé ò ìyẹn sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ìgbésẹ̀ ọlọ́sẹ̀ mẹ́ta ilé tí bàbá ní àwọn fẹ́rẹ̀ẹ́ lọ fún ara nísìnyí ò níbẹ̀ gangan náà ni Atiku ti ń sọ̀rọ̀ lánàá tí ń ṣọjọ́ Àìkú Sunday pé ní kíni nígbà tí ẹ wà lórí Nàìjíríà gan ìlú ò fararọ ẹ tún wá kúrò lórílẹ̀-èdè Nàìjíríà kí wá ní àrídájú pé gbogbo ẹ̀ ó lọ dédé wọ́n ní kí tiẹ̀ ló ń ṣẹlẹ̀ gan àwọn tó yẹ kẹ́ ẹ fakò mókun ẹ̀ kúrò àwọn ìdọ̀tí tó yẹ kẹ́ ẹ yọ kúrò lára àwọn ìdojúkọ tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń dojúkọ gẹ́gẹ́ bí Àtíkù ṣe wá ń sọ ó ní orílẹ̀-èdè yìí ń jóná lọ́wọ́ ò ààrẹ wá ní àwọn ó fẹ́ lọ gba ìsinmi ọlọ́sẹ̀ mẹ́ta ìyẹn lókè òkun Àtíkù sọ̀rọ̀ ó ní ẹ wo ó dá.
0: Music and fantastic teams in making you the best entrepreneur you can possibly be.
2: Yes, so my people, this is not Jordan Drive, and I dey lis ten to, so get better information wey won give you. No.
1: Kò sí wàhálà o, orílẹ̀-èdè Nàìjíríà.
2: Move an inch, but if you know say you wan move your radio with this.
3: Hello Lagos, welcome to the Jordan Knight Show, and today we'll be discussing
4: the voices you need at work all day, every day till payday.
1: Gẹ́gẹ́ bí ọmọ oyè fún ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ìyẹn nípínlẹ̀ Zamfara ẹ̀bà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní.
5: This is Jordan.
6: Awesome talk every day, all day.
1: Jainek ti yi oruko omo oye wa pada si oruko ta mo o awon NDC oni won sunkun sita fun igba
7: Jordan 105.5 FM.
8: Follow us on social media. Facebook Jordan 105.5 FM. Twitter Jordan 105 FM. Instagram Jordan 105 FM Lagos. Listen on the go at www.jordan105fm.

0: 105FM. Instagram, Jordan105FM Lagos. Listen on the go at www.jordan105fm.
1: Di owó ìrànwọ́ orí epo tá a yọ kúrò lórílẹ̀-èdè Nàìjíríà, eléyìí tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu yọ. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ń fi ọ̀rọ̀ jómi tó rọrọ̀ pẹ̀lú bàbá yìí lórí amóhùnmáwòrán, ìyẹn lánà tí ń ṣojú Àìkú Sunday.
2: Your
1: Ibẹ̀ ni Fàlànà náà ti gbé ọ̀rọ̀ náà dìde wípé ẹ wù.
2: Three tunes are just a click away.
1: Láti ìgbà tá a ti yọ ìgbà lórí àti ìjọba ìbílẹ̀ eléyìí tí wọ́n ti ń ṣe fún wa tá a jẹ láǹfààní. Ó ní àwọn èèyàn máa ń ké ebí máa ń pa àwọn èèyàn. Ó ní kódà àwọn èèyàn wọ́n gbẹ̀mí mì.
0: This is Jordan.
1: Ọ̀rọ̀ sì pọ̀ nínú ìwé ìròyìn ọ̀hún. Ẹlòmíà ti ń jẹ ẹ̀bà láàárọ̀ ìlẹ́kùnrẹ́rẹ́.
3: Everybody, this is the sweet and it's about to get all funky today. Great music and fantastic teams. In making you the best entrepreneur you can possibly be. Yes.
1: Wọ́n ní ọwọ́ ọlọ́pàá ba arákùnrin kan ní ìpínlẹ̀ Ogun látàrí bí ó ṣe fi.
3: So my people, this is not Jordan Drive, now they lis ten to, so we'll get better information we won't give you. No move an inch.
1: Ọgbọ́n àlùmọ́kọ́rọ́ yìí ìwà ìdìjú láti fi ṣe ọmọ ọdún mẹ́ẹ̀dọ́.
3: If you know say you won't move your radio too.
1: Ogun kan ní jàmbá irú jàmbá wo wọn ni.
2: Hello Lagos, welcome to the Jordan Night Show, and today
1: àwọn àjọ ọlọ́pàá náà ni wọ́n mú arákùnrin kan tí.
2: Today we'll be discussing
4: the voices you need at work all day every day till payday.
1: Ọjọ́ orí rẹ̀ ojú ọmọ ọdún méjìléní ogún lọ èyí tí wọ́n poro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ìdí ìròyìn náà múlẹ̀ lánàá ọjọ́ Àìkú gẹ́gẹ́ bí ìní ẹ̀dù gẹ́gẹ́ bí ó ṣe ṣe ní àlàyé. Ó ní arákùnrin afurasí yìí òun ló gbìyànjú láti fún ọmọdébìnrin ọ̀hún ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ní ẹlẹ́rìn dòdò. Dúdú tó máa ń bẹ nínú agolo ẹ̀wọ̀n sanwó ìpolówó ọjà wọn ní òun gangan náà ló fẹ́ fún un láti fi tàn án bí ó fẹ́ ṣí ṣùgbọ́n gẹ́gẹ́ ló jẹ́ pé kò bá òfin mu. Eléyìí tí wọ́n ní ó lò láti fi ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí tó lò àti ọ̀nà àrékéréke láti fi gba nǹkan tí ò tọ́ sí lọ́wọ́ ọmọdébìnrin ọ̀hún. Ìyún náà wà nù rẹ̀ ṣùgbọ́n ní ọmọdébìnrin náà ni wọ́n ti mú lọ sí Olikoye Ransom Kuti Memorial Hospital ilé tó wà ní Aṣero láti ṣe ìtọ́jú àti àwọn ìwádìí tó péye lórí ìlera ọmọ náà gẹ́gẹ́ bí àwọn àjọ ọlọ́pàá bọ́ ṣe sọ. Ṣùgbọ́n wọ́n ní afurasí ọ̀hún ó ti wà ní akata àwọn agbófinró. Ọmọ ọdún méjìlélógún ni wọ́n porúkọ rẹ̀ Daniel wọ́n ní ó gbìyànjú láti jàlùbọ́sà ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún. Ọ̀gá o ìyẹn náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ yìí. Ẹlẹgbẹ́ tí ń jẹ́ nínú ìwé ìròyìn ẹ̀bà ní ẹ̀kúnrẹ́rẹ́. Wọ́n ní àwọn àjọ ọlọ́pàá wọ́n ya bo bùbá àwọn agbésùnmọ̀mí báńdíìtì ibi tí wọ́n kóra wọn jọ sí ní ìpínlẹ̀ Kaduna. Wọ́n láwọn ọlọ́pàá bá bẹ̀jẹ́ ẹ ṣeun ẹkúṣẹ́. Ìyìn náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní. Wọ́n ní ìjínigbé tó wáyé ní ìpínlẹ̀ Kogi wọ́n ní àwọn agbébọn wọ́n ti ń béèrè fún 20 million naira ìyẹn 20 million eléyìí tí wọ́n ní wọ́n san lórí àwọn ọmọ iléèwé tí wọ́n lọ sìn rúùlù ìyẹn NYSC eléyìí tí wọ́n ní àwọn ajínigbé ọ̀hún tí wọ́n jí wọn gbé. Wọ́n ní èèyàn kankan wọ́n ní 20 million naira òun ni àwọn agbébọn ọ̀hún ni wọ́n ti ń béèrè báyìí o kọ́lọ́n ṣàánú. Wọ́n ní ọwọ́ ọlọ́pàá tẹ àwọn mẹ́rin kan náà látàrí bí wọ́n ṣe já ọkọ̀ tírọ́ọ̀kì eléyìí tí wọ́n ní wọ́n jagbà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọwọ́ ti bà wọ́n náà àwọn náà fẹ́ jagbà nu ìbọwọ́ padà bà wọ́n. Ẹ̀bà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní punch náà ló gbé jáde láàárọ̀ tòní.

0: èròǹgbà rẹ̀ látàrí pé tó ń bá ìdí ààrẹ lọ́dún 2027 òun dá sọ́bsidì padà nígbàtí àwọn ẹgbẹ́ òṣèlú apc tí wọ́n wá ń sọ̀rọ̀ kùnbákùngbé sí àtìkù náà látìkù àti àwọn ẹgbẹ́ òṣèlú adc náà bá ní ó dà ẹ̀yìn náà wá ṣàlàyé owó kan tó tó ₦15.8 trillion níbo ló wọlé sí kí lẹ fi ṣe ìwé ìròyìn punch náà gbé jáde láàárọ̀ tòní àsìkò tí ń kó wa ń papá mọ́ra àwọn ọwọ́ wọ́n ní arábìnrin kan tí ó jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà náà ni ọwọ́ ti bà ní ìlú india eléyìí tí wọ́n ní ó gbé egbògi olóró tówó rẹ̀ ó gbé ìwọ̀n ₦40.9 million ọwọ́ ti bà á wọ́n ní àwọn ọmọ ogun ilé wa ọwọ́ wọn náà ba àwọn agbésùnmọ̀mí tí wọ́n sì gba ìbọn tí wọ́n pè ní ìbọn alùpùpù ìdálepè ní machine gun wọn ni wọn gbà lọwọ wọn ní ìpínlẹ katsina bákan náà ni àwọn àjọ tí wọn gbógun ti gbòógì olóró lórílẹèdè nàìjíríà ndlea wọn ni àwọn náà gba egbòógì olóró kan eléyìí tí owó rẹ tó ₦4.6 billion eléyìí tí wọn ni wọn rí gbà ní ìlú èkó ó wà nínú ìwé ìròyìn láàárọ tòní wọn ní ẹnìkan tó ti lọ sí ọgbà àtúnṣerí ní ìpínlẹ ogun òun náà ló tún wá gun ẹni tí wọ́n jọ ń ṣiṣẹ́ níbìkan ọtún gun títí tẹ̀mí fi bọ́ lára rẹ̀ ó yà tó lọ tẹ́lẹ̀ òun kò kọ́ lọ́gbọ́n wọ́n ní ó gun ọ̀rẹ́ rẹ̀ léè tí wọ́n pè ní dada wọ́n ló gun títí tẹ̀mí fi bọ́ lára rẹ̀ ní agbègbè àkútè ní ìjọba ìbílẹ̀ ifọ̀ látàrí wípé wọ́n jọ ní gbọ́mi sí omi ọ̀tọ̀ gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé jáde lánàá tí ń ṣọjọ́ Àìkú Sunday wọ́n ní àárọ̀ kùtùkùtù ọjọ́ sátidé ni ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ tí ó sì sọ agbègbè ọ̀hún di wàhálà o wípé látàrí bí arákùnrin náà wọ́n ló ti lẹ́wọ̀n tẹ́lẹ̀ ti lọ gbà túnṣe ṣùgbọ́n kàràn kí ayé ẹ̀ ní ìtúnṣe ó tún padà tún dáràn mí ni gẹ́gẹ́ bí ojú mi tó ẹnìkan tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ Gabriel náà pé sọ fún àwọn akọ̀wé ìròyìn punch wípé arákùnrin yẹn ó fẹ́ràn wàhálà wọn ni ó sì bá fa wàhálà ó bá dàda fa wàhálà.
1: Music and vibes.
2: Awesome talk. Every day. All day.
0: Gbé tẹ bá ti pa ìlà pọn láàárọ̀ yìí o ẹ má jà á fajú o wákàtí kan ààbọ̀ ṣókí orúkọ yín àti ibìtẹ̀ tí ń pè.
3: Facebook Jordan 1.
0: Gé pépè mọ́ra wa lọ́wọ́ láàárọ̀ ni. Ẹ̀rọ ẹ káàárọ̀ ẹ yí rédíò yín lọlẹ̀ omi ń lè pariwo. Ẹ káàárọ̀. Ẹ káàbọ̀. Ibi tẹ́ ẹ wà yẹn ń pariwo Mr. Jọba. Mo ti sọ pariwo láàárọ̀ ẹ̀rọ ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ ìyá mi.
4: Ẹ káàárọ̀ pèsè.
0: Yes ma.
4: Mo kí ni ìsinmi àná.
0: Yes ma.
4: Àbí àwa gbà.
0: Àmì o.
4: Lórí ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀ bí ẹni mo fẹ́ sọ.
0: Ok ma.
4: Bẹ́ẹ̀ bá jọ fún àwọn àkànṣe sí ẹ, àlérí àgbà nílùú o.
0: Àmì o.
4: Ẹnìkanlá nílùú nìkan wá kí àwọn tó ń bú àtìkù náà káwọn náà tún wà wọn ṣe. Tó bá tún wà wọn ṣe àtìkù náà ni máa sákun wọn. Káwọn náà tún kọ̀ọ̀kan tí wọ́n jù kọ̀ọ̀kan tí wọ́n jù. Àwọn náà tún ṣe lọ́ wá tún ṣe ọ̀nìmọ̀ rẹ́ni tó máa takùn táwọn náà gbọ́dọ̀ lè yàn takùn ọbẹ̀ yẹn. Bẹ́ẹ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò ní fẹ́ fètè rárá. Ẹ pètè àgbáyébọ̀
0: ní
4: sí látàgbègbè.
0: Ẹ ṣeun ìyá mi. 09063352 tẹ́ ẹ bá ti pè wá ẹ yí rédíò yín lọlẹ̀ ẹ lú ẹ káàárọ̀.
5: Ẹ lú ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sá.
5: Ẹ pé.
0: Yẹ sá.
5: Ọmọ Idola láti kọ̀tún.
0: Bàbá o, ẹ kú ojúmọ́.
5: Ẹ ti wà ọ̀fẹ́ o.
0: A wà ọ̀fẹ́.
5: Ẹ rédíò wà ọ̀fẹ́ o. Sọ̀rọ̀.
0: Ẹ gbọ́ wa nílé báyìí.
5: Ọ̀hún ọ̀hún kàn dún ni.
0: Ẹja kan sáwọn ẹnjiníà wa ẹ ṣeun.
5: Máa pè padà.
0: Ọ̀dà.

0: Hello.
1: Ẹ̀ka
0: ọ̀rọ̀ sọ.
1: Ẹ pé tó.
0: Yes sir. Ṣá ti wà hàn ẹ padà bàbá. Tẹ́ ń gbọ́ wa lọ́dọ̀ yín.
1: À ń gbọ́ yín, à ń gbọ́ yín.
0: Ẹ ṣeun. Okay.
1: Ṣé ń gbọ́ mi?
0: Bẹ́ẹ̀ni sọ.
1: Àtọ́lá Kísàrà látàbẹ̀sẹ̀ ṣe.
0: Ẹ̀ka ọ̀rọ̀ sọ.
1: Ẹyin kámẹ́nu kò lọ́rọ̀ Àtíkù. Kò lè ti kọ́ ètí kó máa ti alátakò. Tára kùsà kò bá wà. Ìjọba tí wọ́n máa fún ó fún bá lágbára ṣe ni. Kò jẹ́ tó máa ti wo wà lọ́wọ́ láti kejì lágbára ọlọ́run. Ṣùgbọ́n mo ń rọ àwọn APC pàápàá Lagos pàápàá láìmọ̀ọ́sọ yìí. Wọ́n gbọ́ mọ bàpọ̀ sun. Wọ́n ọ̀dẹ̀ sánú ààrẹ. Ó yà fẹ́ kìbú ẹ̀ ọdún tó ń bọ̀. Ẹni tá a dìbò fún ní aṣọ̀kúrẹ̀. Wọ́n gbé fún un. Wọ́n gbé fẹ́ lòun. Ṣé pé ìbò ẹ̀ tó gbà mẹ́wàá kí ẹ̀ rárá. Kọ́ṣọ́ra ṣe o. Orúkọ mi ni Àjọ Láàkí padà. Torí Tinubu náà fẹ́ fi kó bá.
0: Ọ̀dà ẹ ṣeun gbà.
1: Ọdún pé àìdímọ̀ṣọ́ mẹ́fẹ̀ fà. Wọ́n fi fún àwọn ẹgbẹ́ mẹ́ta kan kọ́ mú méjì méjì kọ́ máa kọ̀ tó local government méjì méjì. Ìyẹn rí tébù. Ó ti lé lọ́gọ́ta ọdún tí mo ti ń ṣòṣèlú ní ìgbọ̀wé ẹ̀jì. Àjọ Láàkí padà lórúkọ mi. Àjọ máa ń gbọ́
0: Amisa, yes sir. 09060003352. Hello, Ekaro. 09060003352.

0: 105.5 FM, Twitter Jordan105FM, Instagram Jordan105FM.
1: Zero nine zero six thousand three three five two. Àwọn ìròyìn dáadé mú jáde látàárọ̀ òun náà ni aníkẹyìn náà wà bá wa dá sí láàárọ̀ yìí. Báwo ló ṣe rí lọ́kàn tiyín? Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa náà ni wọ́n ti àtẹ̀jíṣẹ́ sí wa níbí yìí. Àmọ̀ kàyún náà tó bá tó àsìkò ṣùgbọ́n ẹjá ṣe mọ̀ gbé ìpè 09060003352. Òun náà lójú òpó tẹ́ fi pè wá. Tẹ́ bá sì ti pè, ẹ bá wa yí ẹ̀rọ rédíò yín lọ lẹ̀ torí ariwo gbúdọ̀ mọ́ pariwo sí wa létí. Èyàn náà ni ká lè láǹfààní láti gbọ́ ohun tẹ́ fẹ́ bá wa sọ láàárọ̀ tòní. Abala ìgbéyẹ̀wò náà la wà lórí ọ̀túnú ìròyìn.

0: what happened here, didn't be?
1: Sure.
0: What happened? What took bank here? And then, he a cock on his side. Since he won't work the country, won't go. They talk about the court dealing Teddy. Won't go out there. Won't you any? Won't you any? Won't you your daughter? Watching bank here. Then won't you be the then on fire?
2: God, listen on the go.
0: Ever deco Arabi to Quagora, the Maja won era.
1: Ashunsa.
0: How about our kind of come like it you?
1: Ashun Baba.
0: Come out, Ashun.
1: Amil, Atoda. Elewekun Lati, Songo, Ashunsa. 0906000 3352. Unolu Joku. Elita Fibada Ekaro.
0: I don't know. I was going to say,
1: I'm not going to do it.
3: Ẹ
1: káàbọ̀ sá.
3: Ṣé ń kọ́ mi?
1: À ń gbọ́ yín.
3: Nígbà tí àwọn ọ̀dọ́ tó ní orí ìpínlẹ̀ ọ̀sùn yẹn. Àbí tí wọ́n ní àwọn òṣìṣẹ́ wọn.
1: Àwọn dọ́kítọ̀.
3: Tí àwọn òṣìṣẹ́ ìjọba tí àgbọ̀n bàbà ò lè fún wọn lówó. Ṣé àwọn fún wọn ní wọn owó ṣe ti wọn tí kò dọ́wọ́ wọn ni? Ṣé ní nọ́mbà kan tó ọ̀dẹ̀ lè sanwó? Ṣé àwọn fún bẹ́ẹ̀ ọ̀dà ẹ̀rẹ́ kejì àríwá tó tráwò? Ó sì mi ní ibìkan tó bá gbàgbé Nàìjíríà o.
1: Wọ́n gbàgbé yín, bàbá náà fẹ́ lọ sí mi ni.
3: Ó ń gbàgbé àwọn pé bí wà ń lẹ̀ o, kọ́ bá gbàgbé yẹn o, kọ́ fún akókò ṣé kìkan wà lẹ̀ o.
1: Ó dà. Ẹ sà. Àbò gbàgbé Nàìjíríà, ẹ fọkàn balẹ̀, bàbá wà pẹ̀lú nínú ẹ̀mí àti ẹlú ẹ̀ka rò. Ẹlú ẹ̀ka rò. Ẹ sà.
4: Adé láti Ayọ̀bọ.
1: Ẹ káàbọ̀ sà.
4: Ẹ jọ̀ ra àwọn ọ́fíìsì kan láwọn fẹ́ ṣiṣẹ́ fún ìlú wa
1: ènìyàn fẹ́
4: A mọ̀ bí wọ́n ṣe wà, àwọn náà mọ̀ àmọ̀ pé iṣẹ́ wọn surveillance ni, ṣùgbọ́n ẹni máa ṣiṣẹ́ fún ìlú, ó gbọ́dọ̀ fún ilé ẹ̀tọ́, kó wà organize. Kó má dàbí tìgbà yẹn, àwọn náà wọ́n tún lẹ́tọ̀ dáadáa o. Àwọn tó máa pè síṣẹ́ wọn, kí wọ́n jẹ́ ẹni tó farabalẹ̀ kán ti kọ́ ní ẹ̀kọ́. Àwọn ẹ̀kọ́ kan wà téèyàn ṣáà máa kọ́ nípa iṣẹ́ tó fẹ́ ṣe. Ìyẹn tíjọba bá fi ọ̀rọ̀ yẹn falẹ̀, tó bá tètè kọ lẹ́tà sí wọn pé ó àpúrúfù wọn kọ́ wá ṣiṣẹ́ fún ìlúwa yìí, iṣẹ́ wọn dá o. Káwọn náà má ti falẹ̀ o, ṣùgbọ́n káwọn gan tún lẹ́tọ̀ o. Iṣẹ́ tó bá wọn ni kán jẹ́ o. Kó wọn mọ àwọn tó máa pè sínú iṣẹ́ yẹn o. Kọ́ má dà fún ṣòro o.
1: Ẹ ṣeun. Yes sir. Bàmí Adé láti Ayọ̀bọ. Òdodo ọ̀rọ̀ ni. Ẹ̀lú ẹ káàárọ̀.
5: Ẹ̀lú ẹ̀ka rẹ̀ ń fi àwọ̀.
1: Ẹ̀ka rọ̀ mọ̀ ẹ bá ń yí rédíò yín lọ́lẹ̀ o.
5: Ẹ fi dọ́bẹ̀ fọ.
1: Iléeṣẹ́
5: yóò rí bàjẹ́ lálá.
1: Àmì o.
5: Ṣé rí ọ̀rọ̀ bókan ọ̀rọ̀ àwọn bọ̀nú yìí?
1: Orúkọ
5: àwọn káàdì náà ti kọ́ dín pààyàn gáàdì yìí.
1: Orúkọ yín mọ̀.
5: Ṣé mọ̀ pé tó bá jẹ́ dàmí lọ́la ni lábì ìlú Ṣàgà?
1: Ok mọ̀.
5: Ṣé mọ̀ pé tó bá jẹ́ wípé bọ́n ṣe ń mú wọn náà ṣe ń pa wọn? Ṣé àpá àwọn lábì àtijì kù? Dàbí pé tó bá ti mú wọn wá náà wọn náà fi wọ́n sínú ọgbà àtúnṣe. A tún padà tún wọn lẹ̀. Olè náà máa dá ìṣẹ̀lẹ̀ fún ẹ dáadáa ní kò dín mú dáadáa. Ṣé òun kan òun náà pẹ̀lú máa padà wá túlé o. Ṣé bẹ́ẹ̀ eléyìí tẹ́ ló lọ gúnyàn níbi kan ẹlẹ́rìí ẹ̀ kúrò lọ́gbà àtúnṣe ó tún débi kó tún lọ gúnyàn. Wọ́n kó wèrè ni wèrè ni wọ́n fapá ewúrẹ́ díyán. Ẹran ti ẹni ẹ lọ́jọ́ sí Clifford. Ṣé ti ẹgbẹ́ ò ti ju ti Clifford lọ báyìí? Nígbà téèyàn lọ sọ́gbà àtúnṣe tó ló lọ ṣe kìíní sẹ́yìn kó tún wá dé ó tún wá burú sí ju ti eléyìí tó wọ́n náà lẹ̀ lọ ni.
1: Tó yẹ kó ti
5: kẹ́kọ̀ọ́. Ẹ wá ká sọ tó wọ̀ ọ́ dáa. Ó yẹ kán mú wẹ. kan mu re lele kan ma fi ile rara bo ko ro da bi pe ile to lo yen ko lo gbon kan kan kan o o lo se tule gunyan to gunyan kan pa to tun gun mi do si tun wa ibi to ti fiki si ta de tun kan wo ni ran wa tun wa dajo wa tun ni kan fi ile se ti wo go ti egun ti ti du da ta wo boko haram bayi
1: lo
5: ti ko du le ibi ni le ni le ni ibi le ya tan de 19 something so ra je ti won oda aba yin bo o
1: so
5: ba wa ko se si o ko ma fi won ko ma fi ile o
1: e seun
5: ara ti Clifford o
1: e seun mo mi da mi lo la lati jisaga 09063352 e karo elo e ti wa nbe
6: elo
1: e karo sir
6: elo
1: yes sir
6: atata le ko lo ko kwada seri ti pe kan re le o kan criminal le won
1: won
6: ko ni solution won kan tun lo wait o ijoba ni kakara ma ni la le won an wait o ijoba o je ko ma fi se nkan silu won tun wait se ni ti dada te gbe to fe pa ile le gbe lo jo ndoju pelu bi ti le won le mejo pelu bi ti lo le mejo tun di ko ba tin di won tun ma buru si ni toba ti lu ewo toba ti won tun ma buru si ni aran ni lewo ko ni solution o ka paro fo wa ni
1: lewo
6: an pa ifo lo apelu wa
1: amin sa eseun sa oni yen go ni solution tabi soluki lati je ki iwa odaran o wole hello e karo
7: liberal kiti gbe
1: ogbere sa
7: okukuli je gbe la pa fun wa sita bo libe ile ise yi o le jona
1: mi sa
7: lo nse la re mi o le fu dagbere fa ila gbara lo
1: amin sa
7: oruko mi ni ayube dunba soro la fa wa ti leto kuti jo ta baba wo di lo soro baba ba le ni to ba lenu ba ga le ni si be mo ni ile o ba le ru lo tasa so ti ye so ri o ja se kuli to la ti kuli ye ka se la ti po to ni so ri ile ba ti se kuli o ja ese to fu ero lo la ri pe le gbon agbesuwo mi o ti pa yo e ti to ba fi da pa yo o ma fu da po ke ni e la po ke ke je ko gbo mi sugbon n gari ji mi o gba e to da ma se ju da e ko le wo ewo cement le gbon ewo kuli cement e da gbo to wa la mi bu ko lo ti gana ko lo ti kotonu o le si lo wuji odo wa ni bi lo e wo resi o ti boda ti ara da ke bu ki bola wa ogoloro mi wa le ibo mi wa le ara ti ba de bu ya je wa e ke pa wa so eni ba je le lojo so de lo mo lojo si mi o eni ba je le lojo ji mo lo mo lojo ila o
1: n
7: be bo
1: e seun ba
7: mi amio ara ko ka ri ba siku
1: amio won en ba je lojo sunday lo mo lojo ojo nla en ba je lojo ji mo lo mo lojo nla oje ele ka ro
5: e ka ro ta o e jo se je je de ko ye be
2: bi so mu so mu yo ra o tan pa tan mu yo tan pa yen yen tan tan
1: to ba na to kwata si radio www.jordan105fm ka fi kun e lanfani lati mo pe wa wole bayi 09063352 eyin fe da se awon iroyin ele ta ti ka lataro
8: everybody this is the sweet and it's about to get all funky today great music and fantastic teams

0: Hello, Karam.
1: Hey, Karam.
0: Efeso.
1: Yes, ma'am.
0: MC, I was to say.
1: Yes, ma'am.
0: Yes. Sorry. Lórí ọ̀rọ̀ Nàìjíríà, mo ti sọ fún yín wípé solution tí a lè find ní ọ̀rọ̀ Nàìjíríà ni pé kó ní ilé tó lọ, kó ní kálukú máa lọ sájẹ̀, ẹranko ò lè bá ènìyàn gbé náà. Ẹwọ́n tí wọ́n ń ṣe ní ilẹ̀ Haúsá yìí, tí wọ́n pààyàn bẹ ní kẹran, àwọn èèyàn á sùn wọn nílé fọwọ́ rọrí. Ní ìpínlẹ̀ Sokoto, wọ́n tún pa àwọn èèyàn. Kó jẹ́ kó oníkálukú máa lọ sáyìí ẹ̀. Ètò oníkálukú máa lọ sáyìí ẹ̀, ìsinmi á wà. Torí àmọ́ ibi tí wọ́n máa tún dojú kọ, bí ò bá ṣe pé àwa Yorùbá a mú ìdúró wa, má ti wọ. Tó bẹ́ẹ̀ ẹni tó tẹ̀wọ̀n dé tó tún pààyàn, kò tẹ̀ ẹ̀ yẹ kó sọ pé wọ́n mú lọ pọ̀lì tuntun. Ó yẹ kí àwọn ará àdúgbò yẹn kán ṣe ìdájọ́ ẹlẹ́sẹ̀kẹsẹ̀. Bọ́tẹ̀ ẹ wo àwọn tó jẹ́ èèyàn gbé ní bóyá ṣé Gambia ní kọ́ńtì kan báyìí, tẹ bá wo sóṣà mídíà yín, wọ́n rẹ etí ẹ̀ méjèèjì. Nígbà tí wọ́n rẹ etí ẹ̀ wọ́n ṣá ìjì ká, wọ́n kún bí ẹni kún màá lónìí láàyè tí kù. Bọ́ọ̀ bá ní pa òun, wọ́n ṣe ṣe fún ẹnìyàn ló yẹ kó ṣe fún. Wọ́n lè fẹ́ pé wọ́n pa. Tọ́ bá rẹ etí ẹ̀ tán di apá ẹ̀ méjèèjì kí ìjọba wá ṣẹjú ẹ̀. Nítorí ẹ kó máa ṣe fún nìyẹn, irú yẹn kò yẹ kó máa gbé láàrin ènìyàn.
1: Ẹ ṣe yàmù.
0: Àárín ẹranko ló yẹ kó máa gbé. Sọ Ọlọ́run ràn wá lọ́wọ́. Kó ní ilé tó lọ ìgbà tí ilé tó lọ náà ni gbogbo ẹ̀ ń dàrú yìí. Bàbá tún travel, ó travel bí Nàìjíríà ṣe wà yìí, ó travel. Ayé ti dá.
1: Ẹ ṣeun.
0: Báyọ̀ ẹ ó dọ̀.
1: Ẹlú ẹ káàárọ̀ o.
0: Ẹ káàárọ̀.
1: Yes sir.
0: Ẹ ṣe à.
2: Since so get better information won't give you.
0: Eku chana.
1: Yes sir.
0: Eku je.
1: Yes sir.
0: Hello chana wa. Sorry, ero eleya meya e ma je ka ma so mo.
1: Oruko yin ati bi te tin pe.
0: Ero eleya meya se n pe ni fun mo pe ni ko mo le. Awon ti won mu jadi ogun se ti kan se kidnap je n pa yan. Se n gbe yan gbe je n ka moto. Se je awon ise awon ise Yoruba ni. Se ise Yoruba ni. E ma ja oro ti oro ncha pe ka mo ko la wa. Àwọn olórí wa aló fún àwọn ní rúgbìn aló fún wọn chance káyìn sáwò nílọ́hùn. Ó ní orí fún mo gbé náà ṣe tó wáyé náà wúlá àwọn ìwádìí wọn bẹ̀rẹ̀ sí wọ́n ti ọmọ tójú àwọn ọmọ tójú wọn rí. Àmọ́ ká mọ̀ sọ̀rọ̀ lẹ́yà mi kọ́ mọ̀ sọ mọ́ pé èyí ọba ni kó mọ bí ó ti máa ṣe tí wọ́n fi mú wọn tí wọ́n ti ẹ̀rọ bá ẹ̀rọ bá tẹ́ wọn kó rọlẹ̀ wọn. Ìjọba ìbá tọ́jú kúkú tọ́jú ọlọ́run fi sọ pé ìdílé ìwọ ọba ti pa ẹ̀kọ́ pa kí ni wọ́n fi wọ́n ṣe. Wọ́n ká ti wọ mẹ́wọ̀n ọlọ́run ká gègé ìjọba lásán. O ọlọ́run sànù wa
1: kí
0: ìjọba yóò ní bàjẹ́.
1: Àmì orúkọ yín o.
0: Kúdàbọ̀ ẹ̀fin.
1: Kí ló ń kọ yín sà.
0: Orúkọ mi Sulaiman Afonso Ọ̀gbọ̀n pẹ̀lú Adìbà fún.
1: Ẹ ṣeun ẹ má ba gbàgbé àdúgbò yín ẹ má bá wa fi sí torí ọjọ́ mi 0906000352. Ẹ bá ti pè wá máa yí ọjọ́ yín lọ́lẹ̀. Ẹlú ẹ káàárọ̀.
3: Ẹ káàárọ̀.
1: Ẹ bá ń yí rédíò yẹn lọ́lẹ̀ mà.
3: Ẹyẹ mo ti yí lọ́yẹ̀.
1: Ẹ ṣeun.
3: Orúkọ mi ni Mazdeo láti ìlú Alágbàdo.
1: Ẹ káàbọ̀ mà.
3: Ẹ kún iṣẹ́ ìlú o.
1: Yes ma.
3: Ọwọ́ yín lẹ máa fi gbẹ̀tọ́ yín lórí kojú wa o.
1: Àmì.
3: Ẹ jọ ẹ bá wa bẹ ìjọba fún gbogbo tó ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí. Orílẹ̀-èdè yìí ò rọgbọ báyìí kún jọ. Àwọn èèyàn tó wà náà tí wọ́n lè sùn fún orí lóṣùká. Wàhálà ti pọ̀ jù. Ẹ̀pọ̀n ò lè jọ àwọn àgbẹ̀ ò lè lọ sóko. Wọ́n kàn ń pààyàn bí ẹni pẹ̀rùn ẹ̀mí òjò àwọn mọ́là yìí lójú. Kún jọ ẹ bá wa bẹ ìjọba. Ohun kó jẹ́ the first thing tí wọ́n máa fi. Wọ́n bá jẹ́ fẹ́ pa gbogbo ìlú tán. Kún jọ wọ́n ṣe àánú ẹ bá wa bẹ̀ wọ́n o. Nàìjíríà á dẹ̀rọ lórúkọ Olúwa o. Òní bàjẹ́ báyìí o.
1: Ẹ ṣeun ma. 0906000352. Ẹ̀lú ẹ káàárọ̀.
4: Hello.
1: Ẹ̀lú ẹ káàárọ̀.
4: Ẹ kú iṣẹ́ o.
1: Yes sir.
4: Ẹ̀lú aṣàgbára dọ̀tún
1: o. Àmì o.
4: Mo ti mọ fẹ́ sọ ní ọ̀rọ̀ Àtíkù.
1: Orúkọ yín o.
4: Kẹ́rí ẹ̀fúrẹ́ kí ni lórúkọ mi Ayọ̀ Káàdé.
1: Káàbọ̀ ma.
4: Látàrí àkójẹ agbolé.
1: Ok ma.
4: Kẹ́rí Àtíkù. Ó fẹ́ fi táyà taya mẹrin tó ní pọ́sẹ́sẹ́ nàìjíríà kó wá wọ sẹ́yìn kùlé ẹ̀. ó ní ohun tó fẹ́ mú ẹrù kò fẹ́ rìn nìkan lọ́wọ́ ni.
2: No move an inch o, but if you no say one move, move your radio too.
5: Hello Lagos, welcome to the Jordan Knight Show, and today we'll be discussing
6: the voices you need at work all day, every day till payday.

0: move your radio with this.
1: Hello, Lagos. Welcome to the Jordan Knight Show. And today we'll be discussing
2: the voices you need at work all day, every day, till payday.
3: Àwọn sọ ni pé ṣe rẹ náà ní padà bí padà lọ́nà máa fi pa ìgbà òyìnbí lè jù sọ ṣe láwọn tó ń pààyàn tó ń rú fáwọn fi ń ṣayé yẹn.
1: Your favorite
3: tune. Àwọn àgbà ṣèdájọ́ rẹ̀ tó bá ti fẹ́ ba Nàìjíríà jẹ́.
1: Tunes are just a click away. You feel it.

0: nkan to ba ise o de ba ise security security je ni koko ni
1: if you want make a ginger give me tea
0: ko nu nu gba ta so pe ko ma lo wa nkan kan alu ku na gba sa po eni alu ku
2: don lie when I say adidi adidi
0: gba sa gba re ni ko se gba awon representative eni to ni ko represent agbede to lo gba buja kilo mo ta se
3: On social media, Facebook, Jordan105.5FM, Twitter, Jordan105FM, Instagram,
0: Agbade ọjà
3: Kenny Jordan 105 FM
0: kọ sí ni fẹ́ sọ lórí ètò ètò ààbò yẹn security kan ṣebí wọ́n ní president
3: Lagos lesson on
0: wa kinigi ó fún àwọn
3: security go at www
0: àwọn state government ní owó
3: dot Jordan
0: security kí ló wá dé tó jẹ́ tó gbogbo ẹ̀yẹ nìkan ni wọ́n ti fa wàhálà tí wọn lè àwọn gómìnà wọn wọn lè kówó lẹ mo gbọdọ ìkan láàárọ yìí sí wọn ní sokoto àti màdúgbò ni wípé wọn ti ṣe àwọn agbésùmọbì wọn ti gbé gbogbo wọn ti ṣe bọmbù sí gbogbo ẹyìn tí ìgbà ti pé ọpẹlọpẹ àwọn ará àdúgbò àtàwọn kọọkan tó táwọn wọn ìjọba ní olóògbé tó fi wá yọ ẹgbò kìíní yẹn tó ti yẹ yín
3: tẹlẹ àwọn 105 FM
0: wọn parí gómìnà à ń parí president àwọn aráàlú gbọngàn fúnra ra wa àwọn alẹ sí nàìjíríà yìí ọrọ ni òjì bá
4: ẹ ṣe ń bá mi.
5: Everybody, this is the sweet and it's about to get all funky today. Great music.
4: 090-6000-3352 090-6000-3352
5: The fantastic teams in making you the best entrepreneur you can possibly be. Yes, sir.
4: Hey, Caro.
6: Mọ́wọ́ ni wọ́n ló fẹ́ láti àjẹjù.
4: Ẹ káàbọ̀ máa.
6: Ẹ kó tó sà.
4: Ẹ sì máa.
5: My people, this is not Jordan Drive, now they listen to, so get better information, won't give you no
6: more. Call online.
5: Move an inch, oh, but if you don't say one move, move your radio.
6: You can't call to that basic room. Call. Ke travel lo si lewe ke gbe eru ke kere dari bai awa na ofe gbowo eru ni iwe lo be ere keji ni ti omo fi se re ke ni won ba lajo sepo ani kire ni won o sele
4: ben
6: kere ka do kilo fo mo eni je kere ka do kilo fo mo ateni je kere ko ba ni ko wa ko ti ti pariwo sita ateni je ni o kere ka do kilo fo mo o
4: ẹ ṣeun mọ miriam ẹ ṣeun gan wa
0: 090-6000-3352 àrówó gbà lóòótọ́ kíní kan bí jọba ṣe sọ pé òun fún wọn lówó kí ló ń fowó yẹn ṣe ẹ bá wa béèrè lọ́wọ́ òun kí ló ń fi ṣe kí ló ń sì kí ọ à ń gbé tó bọ̀.
4: ẹ ṣeun wọn ní àwọn owó ètò ààbò tí ìjọba àpapọ̀ ń fún ìpínlẹ̀ iná fi ń ṣe ẹlẹ́ káàárọ̀.
7: ẹ káàárọ̀ sà ẹ jọ ẹ ṣọkíṣọkíṣọkíṣọkí ẹ bàbá tinubu tí wọn lọ sí ìrìn òdì ọdún ọmọdé bá iṣẹ àbí ọgbà ìjẹ lẹjọ kan lójú ọsùn mi wọn lọ bí àwọn ìgbẹrẹ mi lọtí iṣẹ bọ nàìjíríà ó tóbi ju tí wọn tóbi púpọ wọn tóbi púpọ ju nǹkan báyìí lọ lọjọ kan ní ìsinmi o wọn kó bá fún bàbá lọ sí kó bá gbà fún wọn kó kó adé ilẹ lórí ara
4: lójú bẹẹ lọ.
7: ẹ̀rọ bá lóbi lóbi láti gbọdọ̀ jẹ́ ẹ̀rọ bínú.
4: Ọjà

0: kò sí wàhálà bó ni ṣe ní ẹjẹ mú ìpè èèyàn kan sí kó tó di pé mi ní mọ lọ lára ẹlú ẹkáàárọ.
1: ẹlú ẹkáàárọ.
0: Yes, sir.
1: Láti ilé àgbàdo ní sọ.
0: Kì í wúkọ yín sàn.
1: Wọ́n kọ́ mi ìka gbogbo.
0: Ìka àbọ̀sán.
1: Àwọn ọmọ gàfé ti pọ̀ jù ní gbogbo ẹ̀rí à. Ẹ̀rí gbogbo ìyàtọ̀jà yọ̀ pọ̀ gbogbo àwọn ọmọ gàfé yẹn ti pọ̀. Ṣé ń darúgbó láàbù gbogbo wáta àti ẹ̀kọ́ bí ẹ̀yìn ọmọ. Àwọn gàfé yìí pọ̀ o. Ìjọba bá kọ́kọ́ gbọ́ wà náà wọn. Ìjọba ìjọba olóògbé wọn ti jà ní ilé àwọn ọmọ gàfé wọn dà gbogbo àdúgbò láàbù. Ẹ̀rọ ìjọba àwọn gàfé ti pọ̀ ju àwọn ta. Ṣé ń ka búfà kí sa gbogbo káàkiri gbogbo ẹni bọ́ sọ. Ṣé láti fàlàyé ọ̀bọ lọ kọ́ bá kí gómìnà bá ṣe aláṣẹ ti ìjọba káwọ wọn díẹ̀ díẹ̀.
0: Kọ́ rí ìdíje wọn díẹ̀.
1: Gbogbo ṣe ń gbowó gbogbo owó ṣe ń gbà ní bọ́sù káwọn ọlọ́pàá ló ń gbà wọn ló ń gbowó lọ́wọ́ wọn ló ń ṣe gbẹ̀lọ́ wọn. Ó jẹ́ ẹ̀rọ rárá rárá ń wẹ̀ tó sí. Àwọn ní ṣe wọn ní garanti pé kó mọ̀ ṣe tó wù wọ́n. Ilé ẹ̀rọ wọn wọn ọlọ́pàá ń gbowó lọ́wọ́ wọn wọn gbà nǹkan lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ ni àwọn òtí ní lágbára láti mọ̀ ṣe tó wù wọ́n lọ́wọ́ pẹ̀lú wa o.
0: Àmì ẹ jẹ́ máa fi eléyìí náà máa ṣe lọ láàárọ̀ yìí àdúpẹ́ àdúpẹ́ pé òkun lágbára ọlọ́run eré gbogbo di ní ọ̀la láṣẹ ìdùmarè ẹni dẹ́rù lẹ́rù tọ̀ ẹlẹ́rù ni ó gbé gbogbo èrò ọ̀tá lórí ayé wa kò ní jọra wọn yóò mọ̀ já sásán rìn lágbára ìlédùmarè títí ọ̀la àtẹ̀mí àtẹ̀yìn náà láti láǹfààní àti gbọ́n ara wa ẹ̀rí olúwàgbẹ̀mí lékè àdúrà ló kọ́ mi àdúpẹ́ lọ́wọ́ razaq adéjàre pẹ̀lú peter olaniyi fún àtìlẹyìn wọn láàárọ yìí gbogbo ẹyin bàbá tẹ pé náà àdúpẹ o títí ọlá mo yọ ọlọrun ọba mi sáyẹnsì aago kan láti láǹfààní àti pàdé lórí ètò bó ṣe ń lọ lọlá ẹ pàdé bàbá wa ajírèbí lórí ètò wa lọlá lágbára ọlọrun yẹn bó ṣe ń lọ ṣùgbọn títí ìgbà náà a mọ sọlá aago kan ẹ kú kalẹ.

0: Ìjà gbọ́ MC Rawọ̀, ẹ máa gbọ́ ètò ẹ̀ lórí ìkànnì yìí. Ẹ má yí kúrò ńbẹ̀, ẹ filẹ̀ sílẹ̀.
1: Ìgbà mi ti dé, ayé ẹ̀wọ̀n bá mi jó. Ẹ ṣáà ti rí sẹ́ńtúrì náà ló sọ̀rọ̀. Èmi ọmọ yín tó tọ́ náà ni. Ẹ máa gbọ́ ètò MC Rawọ̀, akéwèjẹ gbogbo sọ̀rọ̀ orí rédíò. Don't touch it, ẹ máa gbọ́.

ẹni bà ló mọ̀. Àmọ́ gbogbo èrò ọ̀hún gba ọ̀tá lórí ayé mi àti ẹ̀yin. Yóò padà já sásán fún wọn náà ni. Ẹni dérú lérú ń tọ̀ lẹ́yìn. Ẹlẹ́rù ni ó gbé.

0: orílẹ̀-èdè nàìjíríà gbogbo wọn náà ni wọ́n ti ń gbára dì sá nítorí ogógó kéré o. Ẹ́bí mo ń lọ gangan kí mo fẹ́ kẹ́ bá mi dá sí lọ́sàn tòní. Ohun tí mo fẹ́ kẹ́ bá mi dá sí náà ni wípé tí ẹ̀yin àti pátnà yín bóyá ọkùnrin ni bóyá obìnrin ni tẹ́jọ́ ń ṣe ẹjọ́ sowọ́ papọ̀ ẹjọ́ dá òwò kalẹ̀ wípé ọkọ àti ìyàwó ẹ̀ ṣe business kan náà bóyá owó kankan ṣàdédé kúrò nínú àpò ìṣúná ilé tí ẹ̀ ń fowó àwọn business yẹn sí bóyá ọkọ yín wá ní èmi mo lò ìgbà tẹ́ wá ṣe ìwádìí yín lórí kí ló lò fún ẹ wá rí wípé bóyá ìyàwó yín náà ni o bóyá ọkọ yín náà ni o ẹ wá rí wípé ó fi yàn yín jẹ pẹ̀lú ọkùnrin mi àbí pẹ̀lú obìnrin mi ni ṣé irú ẹni bẹ́ẹ̀ trust ẹ.
1: Èmi ẹni ẹ̀kọ́ ọjọ́ sí tànú wá rí ìlú èrò mi rè é bá ní.
0: Ṣé irú ọkùnrin bẹ́ẹ̀ ṣé irú obìnrin bẹ́ẹ̀ ṣé tó bá bẹ̀yìn pé kẹ́ má bínú ẹ nǹkan tó ṣẹlẹ̀ ní wípé iye èṣù ni jẹ́ ká sì máa tẹ̀síwájú ṣé trust irú ẹni bẹ́ẹ̀ ṣé irú àwọn ìgbésẹ̀ bẹ́ẹ̀ ó tẹ̀síwájú business ẹjọ́ ń ṣe papọ̀ yẹn ṣé yóò tẹ̀síwájú ṣé trust ìyẹn ní ìgbàgbọ́ nínú ẹni ṣé yóò túbọ̀ wà sí àbí ibẹ̀ náà ló parí sí. Ṣé ẹ gbọ́ mi dáadáa ṣá. Ohun tí mò ń sọ ni wípé ẹ̀yin àti ìyàwó yín àbí ẹ̀yin àtọkọ yín ẹjọ́ ń ṣe òwò kan náà papọ̀ ẹjọ́ sowọ́ pọ̀ láti dá iléeṣẹ́ kan lẹ̀ ṣùgbọ́n owó kan wá yọ nínú àpò ìṣúná iléeṣẹ́ tẹ dálẹ̀ ẹ wá ń bi léèrè pé mo rí pé owó kan kúrò nù mo lò ní kí ló fi ṣe kò sọ ṣùgbọ́n àṣẹyìnwá àṣẹyìnbọ̀ tẹ́yìn ṣe ìwádìí ẹ̀rí wípé wọ́n lò lọ́nà àìtọ́ wọ́n lò lọ́nà àìtọ́ ni ǹjẹ́ tẹ́ni ẹ wá sọ fẹ́ni yẹn pé nǹkan báyìí mú padà tẹ̀dẹ̀ fi ẹ̀rí ìràn tó wá ní a má bínú ẹ dáríjì mi ṣé ìdáríjì wà fún ẹni bẹ́ẹ̀ tẹ́sì padà máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe pẹ̀lú òwò yín àbí ibẹ̀ náà ló parí sí 09063352.
2: Ẹ
0: káàsán.
2: Báwo ọ̀pẹ láti kò ní.
0: Ẹ káàbọ̀ mà.
2: Ètò àti ọmọ nǹkan.
0: Adúpẹ́ ó wà.
2: Bẹ́ẹ̀ni èèyàn ní trọ́ọ̀tà rẹ̀ èèyàn mọ̀. Èèyàn lè dáríjì pé èèyàn ti dáríjì bọ̀ èèyàn ní trọ́ọ̀tì. Tó bá ti nǹkan mí gan kó má jẹun ló ṣe ọkàn yẹn máa sọ pé òun ló ṣe ni. Torí Nàìjíríà máa ṣe dáadáa.
0: Ká máa ṣe dáadáa. Èèyàn lè trọ́ọ̀tì èèyàn mọ́. Ẹ ṣeun mọ́ mi ọ̀pẹ láti Ìkòròdú. Ẹ ló ẹ káàsán o. Orí.
3: Ẹ káàsán.
0: Ẹ káàsán
3: ẹ tó ètò.
0: Yes, sir.
3: Àṣàmù yìí tẹ̀ ń pa lọ́sàn-án yìí ó dẹ́rùbà ní o ṣé kò sí o.
0: Ayọ̀ náà ni ó padà já sí.
3: Ọlọ́run já rí lábúrò.
0: Àmì.
3: Orúkọ tèmi ni Mr. Bíbù Pàdé láti Pàdé Àyọ̀bọ̀.
0: Ẹ ṣeun bá mi.
3: Ọ̀rọ̀ tọ́jú àìlágbára. Àwọn àgbàlagbà ni wọ́n lẹnu wọ́n bọ̀ nínú ìwé wọn. Wọ́n ní téèyàn bá ń bá ìyàwó èèyàn dòwò pọ̀. Ìdígbà owó ló rẹ kúrò ọkùnrin bẹ́ẹ̀ jókòó sí.
0: Ìdígbà owó.
3: Bẹ́ẹ̀ni lọ kúrò ọkùnrin bẹ́ẹ̀ jókòó sí kúrò ọkùnrin bẹ́ẹ̀ má bàa ṣe aláàrúfà lè. Ó dàbí ni pé obìnrin yẹn ó ti fi owó yẹn ó ti fi ṣe nǹkan kan ni. Mi ò ní trust ẹ̀ délẹ̀délẹ̀ mọ́ but mi ò ní jẹ́ kí irú nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ jẹ́ mi ni. Because màá ti mọ ròyìn ti jẹ́ ó ti sọ nǹkan tó bó ṣe jẹ́ ó ti sọ fún mi. So èmi náà dẹ̀ máa wá ṣọ́ra. Joel jẹ́ pé àwọn tọkọtìyàwó mi tó bá jọ da business pọ̀ wọ́n jọ máa ní the same account. So ó máa ń fa ìpalára fúnra wọn tí wọn bá ti nígbàgbọ́ pẹlẹpẹlẹ nínú ara wọn.
0: Ẹ ṣeun sá àmì àbí ìrókun adé yẹn sá.

0: yọ sí oníkengbélé pa.
1: Bọ́ ṣe máa ń parí ẹ̀ ni.
0: O mọ irọ́ tó níkengbélé pa.
1: Ok,
0: o mọ. Bẹ́ẹ̀ parí ẹ̀ nù.
1: Ok, ó dà, ẹ máa bá wa bọ̀. Ẹ ṣeun.
2: Ọ̀rọ̀ ayé mi, àwọn tó wà lókè, àánú ni wọ́n rí ga. Sanú gbé mi náà.
1: Ẹ̀lú ẹ̀ka àsán o.
3: Ẹ̀lú ẹ̀ka àsán.
1: Yes.
3: Ẹ ṣe àwọ̀.
1: Present sir.
3: Orí tẹ mú wa yìí. Ó ti rẹ̀ ju.
1: Ó rọ̀ gan.
3: Ó rọ̀ gan.
1: Bẹ́ẹ̀ni.
3: Ẹni tó ti tákàrà rí pé tó ta èrè. Orí mọ irúgbọ́n tó ní kí n gbé le pa. Orí rẹ̀ ti rẹ̀ ju.
1: Kí ló kọ yín?
3: Mr. Bíbo pàdé láti pàjọ́ Yorùbá.
1: Ok sir. Ẹ máa bá wa bọ̀. Bẹ́ẹ̀ ṣe mọ̀ nù. Bó ṣe yé mi ni tó. Ẹ yé lédè yín lọlẹ̀. Hello.
0: Ẹyẹ ń ṣe àwọ̀.
1: Present sir.
4: Ẹ̀ka àṣùn àìkú ìṣò Mr. Mọ̀rú padà lákòókò.
1: Ẹ káàbọ̀ sà.
4: Ẹ bá mi mú òwe yẹn.
1: Ẹ yé lédè yín yẹn lọlẹ̀ Mr. Mọ̀rú. Ariwo yẹn pọ̀. Mi ní Naija ti gba ariwo lọ́sàn ẹ̀. Ẹni kọ́kọ́ takara kó tó ta èrè.
4: Irú wọn mọ irú irọ́ tó ní kí n gbé le pa.
1: Irú wọn mọ irú irọ́ tó ní kí n gbé le pa.
4: Bẹ́ẹ̀ni.
1: Ó dà. 09063352.
5: Hello.
1: Ẹ káàsán sà.
5: Aláàfin lálàáfíà.
1: Àmì sà.
5: Alàgbàṣe tó láti mìíràn.
1: Ẹ ṣeun.
5: Ẹni tẹ́ kọ́kọ́ takara kó tó tẹ̀rẹ́ máa rú irọ́ tó ní kí n gbé le pa.
1: Ẹni kọ́kọ́ takara kó tó ta èrè. Mo rọ tó ní kí n gbé lè pa. Kankan náà gbogbo wa mú. Ẹja ní ìṣòyìn lẹ̀. 09063352. 09063352. Òun náà ni ojú òpó tẹ́ fi pè.

ẹni kọ́kọ́ tàkàrà kó tó ta èrè -09063352 ẹ̀lú ẹ̀ káàsán o. Bá ti pè wẹ́ máa yí àwọn ẹ̀rọ rédíò yín lọlẹ̀ dákun 09063352 ẹni kọ́kọ́ tàkàrà kó tó ta èrè òwe tò nínú wọn ló rọ ó rọ gan lóòótọ. Hello. Hello. Bọ́dà ẹ̀ ń wọlé ẹ̀ sọ̀rọ̀ àwa sì ti gbé ń bí 09063352 èmi kọ́ ni mo ní ẹ̀ pé ẹ máa pe ẹ̀rọ iléeṣẹ́ wa ń bí ni 09063352 òun náà lè fi láǹfààní láti bá mi dá sí.

0: ma bọ̀ lójú.
1: Alhaji Wasiu Alabi Pasuma Lele, hello.
2: Hello, Ekaasan.
1: Ekaasan.
2: Ekwetu.
1: Yes, sir.
2: Akwadara.
1: Awa ni, oruko yin ati bi te tin pe o.
2: TJ Oladimeji.
1: TJ Oladimeji.
2: Bẹ́ẹ̀ni, sir.
1: Lati bo, sir.
2: Lati Mero.
1: Okay, sir.
2: Yes, sir.
1: O ye ba pari owo yen, sir.
2: Ẹni tó kọ́ takara rí ó ti mọ̀rú ọ̀rọ̀ tó ní kí n gbé lè pa.
1: Ẹni kọ́kọ́ takara kó tó ta èrè.
2: Ẹni tó kọ́ takara kó tó ta èrè ó ti mọ̀rú ọ̀rọ̀ tó ní kí n gbé lè pa.
1: Ó dà ẹ máa bá wa bọ̀.
2: Yes, sir. Yes, sir.
1: Yes, sir.

Hello, Taluan, ambe acaso. Hello. Ọkùnrin mi ẹ wá ẹyin náà wá mú mi ṣe lórí ètò lọ́sàn-án sí wàhálà. Mo ti tẹnu mọ́ ẹ máa yí rédíò yín lọ́lẹ̀ tẹ́ ẹ bá ti pè wọlé ìgbà yẹn gangan lẹ́wà gbé fóònù yín síbi ariwo.

ẹjẹ́ ń tètè kúrò lórí ètò kí n lọ gba ìjẹ́ṣàn mi. Ẹjẹ́ ìyẹn pé mi ò ń parọ́ ìṣòtọ́ fún yín nǹkan tí màá dojúkọ lásìkò tí mo wà yìí. Agbára mi ò gbé ọ̀rọ̀ púpọ̀. Ìbá pàdé lọ́la lágbára lọ. Adékọlá Adékọ̀yà Adémọ́lá. Òun ló jẹ́ kẹ́ láǹfààní láti máa wò mí lórí TikTok Live ti iléeṣẹ́ Jordan 105. Damilola Adébáyọ̀ òun náà wà pẹ̀lú wa àjọ Wanle Agodo ni àti Adéyẹmí Abdulrahman. Bọ̀bọ́lá Otoki orísìírísìí Bọ̀bọ́lá Ayọ̀bámi ni mo mọ̀ ẹ́ sí tẹ́lẹ̀. Ayọ̀bámi Bọ̀bọ́lá Otoki òkè. Gbogbo omi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ni òjì àti Ayọ̀bámi àti Bọ̀bọ́lá àwọn ọmọ tí máa ń yọ̀ ń léwu náà ni máa ń jẹ́ Bọ̀bọ́lá. Bọ̀bọ́ àwọn àjọ Wanle Agodo náà ni. Dasa Olú Abídèmí òun náà wà pẹ̀lú wa ní ilé Agodo. Ìparí òwe wa lónìí òun náà ni wọ́n ní ẹni kọ́kọ́ tàkàrà kó tó ta èrè ní mọ àyíníke oníkengbe. Ẹni kọ́kọ́ tàkàrà kó tó ta èrè ní mọ àyíníke oníkengbe. Kì í ṣe ni ó mọ irọ́ tí oníkengbe lè pa. Irọ́ yàtọ̀ sí àyíníke. Kéèyàn parọ́ ó yàtọ̀ sí kéèyàn ṣe àyíníke. Ní gbàgbé ọnú àbí. Irọ́ yàtọ̀ sí kéèyàn ṣe àyíníke. Ẹni kọ́kọ́ tàkàrà kó tó ta èrè ní mọ àyíníke oníkengbe.

ṣùgbọ́n àyí nìke ni wípé kéèyàn ó dọ́gbọ́n àkàrà kéńbí ẹ̀ kó gé ní ọ̀nà àwọn ẹ̀jẹ̀ wọn kan kó gé kéékèèké ẹni tó bá ti tàkàrà tó ti kọ́kọ́ tàkàrà kó tó ta èrè yóò ti mọ̀ pé lágbájá ẹ̀ ó gé sẹ́yìn ni àyí nìke nìyùn tàbí bí àwọn ti ń ta ìrẹsì tí wọ́n máa ń ta ìrẹsì tútù tó ń ta gàrí tútù àwọn kan máa gbá agolo wọn lẹ́gbẹ̀ẹ́ ẹ bá ti ṣerú ọjà bẹ́ẹ̀ rí tó ti tarú àwọn ọjà bẹ́ẹ̀ rí ní mọ̀ pé agolo yìí wọ́n ti tẹ̀ nínú ẹ lè mọ̀ bóyá wọ́n parọ́ àyí nìke ẹni tó ti ṣerú òwò bẹ́ẹ̀ rí ní mọ̀ àyí nìke ni pé kéèyàn dọ́gbọ́n láti dọ́gbọ́n sí nǹkan tóun tà ẹni tó wá ti wá ṣerú òwò bẹ́ẹ̀ rí tóun náà bá wá débẹ̀ àwọn òpè ẹni yìí ò ti ṣerú nǹkan báyìí àwọn ìtumọ̀ òwe òun ni. ẹ jẹ́ máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ lọ́sàn tòní àdúpẹ́ pé okùn lọ́wọ́ razak adéjàre peter ọmọlaniyi engineer peter morgan ló wà ní ilé agbára náà.

0: Fẹ́fẹ́ Twitter
1: lọ́wọ́. Ìjì tí máa pa èmi ológun ọmọ ọrùn, ìjì tí máa fọ máa pa àyàn lẹ́kún nígbà tó yẹ kéèyàn máa jèrè ní orúkọ Jésù, ìjì yẹn kó jóná dànù. Let me tell you something today. Gbogbo àdúrà téèyàn bá gbà.
0: Jordan 105 FM Instagram.
1: Fọmọláyé, àdúrà àkọ́kọ́ téèyàn kọ́kọ́ gbọ́dọ̀ gbà òun náà ni pé Olúwa má jẹ́ ń fojú sunkún ọmọ. Gbọ́ọ̀rọ̀ Olúwa lẹ́nu mi, ẹ̀mí tó ń sunkún ọmọ tó wà lára rẹ̀, ẹ̀mí tó dámọ̀ jẹ̀mú pé kò fojú sunkún ọmọ, ẹ̀mí tó dámọ̀ jẹ̀mú pé kò dààmú lórí ọmọ kó mọ jèrè ní orúkọ Jésù, kí ẹ̀mí yẹn ó jóná dànù. Mo sọ ní ìgbà kejì, ogun afọmọpanilẹ́kún táyé fẹ́ fi jà ọ́, ogun afọmọdààmú ẹni táyé fẹ́ fi jà ọ́, ogun afọmọraniláre táyé fẹ́ fi jà ọ́, ní orúkọ Jésù, iná jogun náà run. Gbogbo àkọsílẹ̀ àwọn àjẹ́ pé ní ìgbà báyìí ní àkókò báyìí bí àwọn gbọmọ lọ́wọ́ rẹ̀ ní orúkọ Jésù, ẹ̀jẹ̀ Jésù kò parẹ́. Olúwa rán mi sí mọ̀mọ́ kan, ohun Olúwa jáde sí ọ. Ẹni tó dúró àjẹ́ ènìyàn tí kò láàánú tó lòun fẹ́ fọmọ rẹ̀ dájọ ní orúkọ Jésù, ìdá Olúwa kó padànù. Iṣẹ́ tí wọ́n ti parí nínú òkùnkùn pé o lè escape ẹ̀, pé àwọn fẹ́ mú kí ìjì kú ọmọ jà ọ́ láàrin ọjọ́ tó kù kọ́dún yìí ó parí ní orúkọ Jésù, iṣẹ́ yẹn kó jóná. Gbogbo ìwọ tó ń lálàpọ̀ bára rẹ̀ ń hò, mọ́ jẹ̀mú tó fẹ́ pọmọ mọ́ ọ lọ́wọ́, mọ́ jẹ̀mú tó fẹ́ fọmọ pa ọ lẹ́kún, mọ́ jẹ̀mú tó fẹ́ fọmọ rá ọ láre, mọ́ jẹ̀mú tó fẹ́ gbọmọ lọ́wọ́ rẹ̀. Mo sọ tẹ́lẹ̀ bí wòlíì Olúwa ní orúkọ Jésù, iná jómọ́ jẹ̀mú yẹn. Nínú ilé tẹ́ ti ń gbọ́ mi yìí, ẹ ní ru òkú ọmọ wọlé ní orúkọ Jésù. Nínú ilé tẹ́ ti ń gbọ́ mi yìí, ẹ ní gbókù ọmọ jáde ní orúkọ Jésù. Gbogbo ìṣẹ̀dá tó ń gbọ́ mi ní wákàtí àti ìṣẹ́jú yìí, a fi ọ̀rọ̀ àṣẹ ìran mi sí ọ ní orúkọ Jésù. O ní gbàròyìn ikú ọmọ nínú oṣù kẹsàn-án, nínú oṣù kẹwàá, nínú oṣù kọkànlá, nínú oṣù kejìlá. Gbogbo mọ́ jẹ̀mú ibi lórí àwọn ọmọ rẹ kó jóná. Ìfọwọ́sọpọ̀ ibi, ìfọwọ́sọpọ̀ àwọn àjẹ́ lórí ayé àwọn ọmọ rẹ ní orúkọ Jésù. Olúwa kó dáná sun. O gbọ́ mi lónìí, ìrírí ikú ọmọ dèwọ̀ lórúkọ Jésù ò ní ní. Jésù Olúwa wa, àmín. Olúwa sọ wípé kí gbogbo abiyamọ kán gbàdúrà gan o nínú oṣù kẹsàn-án yìí. Ọlọ́run mọ̀ jẹ́ kí n fojú sunkún ọmọ. Olúwa, ọmọ tó ń bu àṣírí mi, ọmọ tó ń bọ́ mi, áńgẹ́lì tó wà láàrin ọmọ àti gbogbo àwọn ọmọ mi, Olúwa mọ̀ jẹ́ ń fojú sunkún ẹ̀. Olúwa mọ̀ jẹ́ ń fojú sunkún wọn. Àdúrà yìí lọ́jọ́ Thursday. Mọ̀mọ́ mo mọ̀ pé ó fẹ́ràn àwọn ọmọ rẹ gan. Mo mọ̀ wípé kò síbi tó lè fẹsẹ̀ tẹ̀ nítorí káyé mọ̀ bá pọ̀ ọmọ mọ́ ọ lọ́wọ́ àti nítorí kán ọmọ rẹ lè ṣe rere. Ní àárọ̀ Thursday láàrin aago mẹ́jọ sí aago méjìlá, bí àjọ gbàdúrà papọ̀, Olúwa mọ̀ jẹ́ ayé fọmọ pa mí lẹ́kún. Tó bá di ní on the 21 sí on the 27 nínú oṣù kẹsàn-án tá a fẹ́ wọ̀ lọ́la yìí ni ìpàdé àwọn abiyamọ. Ọjọ́ méje la fi gbàdúrà lórí àwọn ọmọ wa. Olúwa sọ wípé ká gbàdúrà, ká forúgbìn rere sínú ìṣẹ̀dá wọn, sínú àyànmọ́ wọn, kí ògo wọn lè yọ. Àkórí tá gbàdúrà lé lórí, òun náà ni aforúgbìn rere. Ohun tá fẹ́ fi gbàdúrà lónìí náà ni pé àdúrà tako mọ́ jẹ̀mú ikú ọmọ. Torí ọ̀sẹ̀ yìí tá fẹ́ fi gbàdúrà nìyẹn láti òní dọjọ́ Friday. Bẹ́ẹ̀ náà la ṣe gbà nínú ìpàdé àdúrà ní ọjọ́ Thursday. Sẹ́rí, mo sọ lẹ́ẹ̀kan pé tí wọ́n bá sọ pé òbí ológun ọmọ, tí wọ́n sọ fún ọ pé ọmọ kan ó ṣe rere, tàbí yóò tayọ, tàbí yóò gòkè, yóò jẹ èèyàn, mọ̀mọ́, ohun àkọ́kọ́ tó yẹ kọ́kọ́ gbàdúrà lé lórí ni pé.
0: Jordan 105 FM Lagos. Listen on the go at www.
1: Ọmọ tí ìran jáde sí tàbí àsọ tẹ́lẹ̀.
0: Dot Jordan 105 FM.
1: Ọmọ ó dèwọ̀ lórí mi, bó ṣe máa máa gbàdúrà yẹn nìyẹn. Ayé ò gbọdọ̀ fòkú ọmọ ránṣẹ́ sí mi, ayé ò gbọdọ̀ bá mi gbókù ọmọ dìgbàdìgbà. Ìran ikú ọmọ ò gbọdọ̀ ṣẹ. Gbogbo àwọn aláṣọ tẹ́lẹ̀ òdì, àwọn alálà òdì tí wọ́n ń làálà ibi làálà ikú ọmọ sí mi, Ọlọ́run sọ àlá wọn àti àsọ tẹ́lẹ̀ wọn. Olúwa sọ di asán. Olúwa ní kí n sọ fún gbogbo èèyàn pé ká gbàdúrà, ká fi mọ́ jẹ̀mú ikú ọmọ bú. Ìwọ tó ń gbọ́ mi yìí, ọ̀rọ̀ àṣẹ ìjáde sí ọ wípé bí àwọn ọ̀tá rẹ bá pé 20, tán bá pé 30, tán bá pé 50, tán bá pé 100, gbogbo eré wọn láti fọmọ pa ọ lẹ́kún, ó máa já sí pàbó, ó máa já sí òfo. Yá gbọ́ tí ìwé àwọn ọba kejì orí kẹrin bẹ̀ láti ẹsẹ̀ ìkejìdínlógún sísàlẹ̀, yá gbọ́ tó sọ. Yes,
2: nígbà tí ọmọ náà sì dàgbà,
1: nígbà tí ọmọ náà dàgbà,
2: ó di ọjọ́ kan,
1: ó di ọjọ́ kan
2: tí ó jáde tọ bàbá rẹ lọ,
1: ó jáde tọ bàbá rẹ lọ
2: sí ọ̀dọ̀ àwọn olùkórè.
1: Ẹ gbọ́, ogun tó burú jù láyé ni kéèyàn fojú sunkún géńdé ọmọ. Ọmọ téèyàn tọ́, téèyàn rán léèwé, ó jáde nursery school. Àwọn ọmọ wa ò fi bẹ́ẹ̀ lọ ilé ẹ̀kọ́ kiní mọ́. Owó ńlá là ń ná sí wọn lórí báyìí láti kékeré wọn. Ẹran lọ nursery and primary, ó jáde. Yóò tó lọ grammar náà, private ló tó lọ, ó tún lọ, ó tún lọ university. Irú ọmọ bẹ́ẹ̀ ikú ò gbọdọ̀ pa. Ó ti fẹ́sì sínú ayé ọmọ, ó gbọdọ̀ jèrè lórí ẹ̀. Mọ̀ káàsù mò ń gbọ́. Yes, ó wí fún bàbá rẹ̀ pé
3: orí mi,
1: orí mi, ó sọ fún ọmọdé kan lẹ́dọ̀ rẹ̀ pé
3: gbé
1: tọ ìyá rẹ̀ lọ. Nígbà tó gbé ọmọ náà, ó gbé dọ́dọ̀ ìyá rẹ̀, ó jókòó lékún ìyá rẹ̀ títí di ọjọ́ kan rí ẹ̀. Bá oríkàrí bá ṣe.

bíbélì wípé ọmọ yẹn kú orí fífọ́ ló ń pariwo ẹ rí pé àwọn òkùnkùn wọn á kàn dẹ̀ fọwọ́ ka yí ọmọ mi ìyá àdẹ̀ dààmú lórí ẹ̀ bàbá àdẹ̀ dààmú lórí ẹ̀ wọn á dẹ̀ pa olúwa rán mi sí ọ pé èwọ ni o gbọdọ̀ fojú sunkún ọmọ ayé ọ gbọdọ̀ pọ ọmọ mọ lọ́wọ́ ìránkú ọmọ ọ gbọdọ̀ ṣẹ lórí ẹ aláyin ọ gbọdọ̀ ṣẹ mo fẹ́ kó gbàdúrà yìí bó ṣe ń gbọ́ mi yìí ẹ pé orúkọ jésù lẹ́ẹ̀kan ọlọ́run mọ jẹ̀mú tá a ti dá pé ọmọ ó kù mọ́ mi lọ́wọ́ mọ jẹ̀mú yẹn kó jóná wo gbàdúrà yìí dáadáa o gbogbo mọ jẹ̀mú tó sọ pé ọmọ máa kú mọ́ mi lọ́wọ́ ó yá máa jóná máa jóná máa jóná máa jóná máa jóná máa jóná mọ jẹ̀mú tá a dá nínú òkùnkùn wípé máa fojú sunkún ọmọ lórúkọ jésù iná jóná iná jorun iná jorun iná jorun iná jorun olúwa ní kí mọ̀mọ́ kan gbàdúà olúwa ní kí bàbá kan gbàdúà ọfà ikú ọmọ tí wọ́n ti ta mí lọ́jọ́ pípẹ́ mo pàṣẹ lórúkọ jésù ó yá jáde ó yá jóná ó yá jáde ó yá jóná ó yá jáde ó yá jóná olúwa ní kó gbàdúà yìí gbogbo ẹni tó pinnu ikú ọmọ fún mi olúwa dá padà fún òní lọ́jọ́ tó gbẹ̀yìn oṣù kẹjọ pé orúkọ jésù kó gbàdúà gbogbo ẹni tó pinnu ikú ọmọ fún mi olúwa dá padà fún olúwa yóò forí are gbe wa ba mo gbadua ajaga iku omo mo pase loruko jesu o ya jona jona jona ajaga iku omo taye fe fi bo mi lorun mo pase loruko jesu o ya ma jona o ya ma jona o ya ma jona e je ajo gbadua yi gbogbo eyin abiame poruko jesu gbogbo eni ta yonda agbara fun ninu okoko lati fun mi ni royin ku omo oluwa talofa eni gbera re kale to lo fe fun mi ni royin ku omo oluwa talofa e ma pariwo loruko jesu mi o ni gbaroyin ku omo loruko jesu aye o ni fomo mi dajo wo wa gbadua yi gbogbo emi re ni ko fi gba oluwa mo je nwo so ofo iku omo oluwa mo ko lati wo so ofo iku omo oluwa mo ko lati wo so ofo iku omo oluwa mo ko lati wo so ofo iku omo mo ko lati wo so ofo iku omo oluwa gbogbo awon ta gbe ti aye mi lati fomo pa mi lekun oluwa je ki na re o jorun ina ma jorun ina ma jorun awon okokun ta gbe kale lati fomo pa mi lekun loruko jesu oluwa dana sun oluwa dana sun oluwa dana sun oluwa dana sun wa pe oruko jesu lekan to ipa ogun latori sun ile baba mi ile iya mi inu ile ti mo ti loko inu ile ti mo ti fe yawo to fe fomo pa mi lekun e jona danu wa mo pariwo loruko jesu idajo oku omo ta se fun mi oluwa yi danu gbogbo idajo oku omo oluwa yi danu gbogbo idajo oku omo oluwa yi danu mo jemu iku omo ma baje ipenu ku omo ma baje eto ku omo ma baje ifo sopo okoko lati fomo pa mi lekun oluwa je kini o jo won run jesu oluwa wa mo gbadua fun gbogbo abi amo to ngbo mi loni ojo to gbeyin osu kejo aye oni fomo pa o lekun to ba je pe ati ko ta ba ti se to re ninu okoko lati gbomo lowo re iru eto be iru ipinu be iru mo jemu be loruko jesu o ya ko jona danu mo ni ko jona danu mo ni ko jona danu mo ni ko jona danu gbogbo eni to fi ku omo le pa re eni to fi ku omo lo iseda re loju ala ni oruko jesu eru to gbele ko fori are gbe mo pa ni ase o di mo jemu o di ase gbogbo eni gbo mi ni wakati ati iseju yi aye oni fomo pa o lekun loruko jesu o ni goku omo digbadigba ni opin 2026 o ni goku omo digbadigba ero yen ipinu yen ko jona danu gbogbo emi to je ko mo ronu iku omo sira re loruko jesu ki emi yen jona ki mo jemu yen baje jesu oluwa wa amen isoru ojo meje pari ni ale yi a ma gbadua moju di aro la ojo kini ninu osu kesan mo bon soru lale oluwa ran mi si o to ba wa ni abule egba ati agbegbe re eku ati agbegbe re ya jo gbadua papo mo gbagbe ni ojo thursday ose yi oluwa ni ka ko gbogbo aworan awon mo wa siwaju pepe olorun mo je kaye fomo pa mi lekun oluwa mo je nso emi omo nu oluwa mo je kaye gbe owo ya le mi leji ka lori awon omo mi laarin ago meji laarin ago mejo si ago mejila lojo thursday to ba di on the 21 ipade olojo meje ipade awon abi amo yo bere emi ati ajo gbadua fun irugbin rere sinu aye awon omo wa mo mi si awon adua yi o tori pe olorun yo fowo kaye re o si ni testimony ni oruko jesu bo se de church lale re ni ojo thursday locate abule egba tabi fagba gbe okada olaniyi last bus stop adetola road church baba adefisoye to wa ni waju olu

0: gbogbo igba ti mo ba raye ati bai soro tabi lati pade e bai lori radio bai
1: oni get on the train, follow us on social media, follow us
0: on man so fun pe eniyan ma rin ninu opopo
1: on social media Facebook Jordan 105.5 FM, Twitter
0: waye o ma nle gan papa julo
1: Jordan 105 FM, Instagram Jordan 105 FM.
0: Keniyan ma mo nkan to ku tabi keniyan kan ma try ko ma mo nkan to fa ti o fi se nkan to se tabi to
1: Lagos. Listen on the go at www.jordan
0: pa to down duro tabi to fa to je kini ajo n ko ma lo bo se ye ko lo o le gan teyan ba rin ni opopo n to sele si layi ka e o le gan teyan ba rin ni okoko igbeyawo o le gan teyan ba rin lopo ise abiyamo o le gan koda teyan ba rin lopo adua gan o le gan o gbo nkan lo ni imole ti e bi won ba de tan imole ye o le understand e lai lai ijo mo adua ti awe to n gba e o ni nkan to gbodo mo nipa e gbogbo awon to n gbadua to je wipe opolo na fi n gbadua won a le ri ipa adua lai lai je wa so fun o sori gbogbo nkan lo ni alasile ti e o ba ni oye alasile ye gbogbo nkan ye ma le mo e beni idi topolopo fi n gbadua ti o dabi pe won a ri pa adua o ni wipe oye bi olorun se n ba eni to n gbadua re ko ye opolopo wa o kokun da rara in this order de fe niye enti ogun fe niye o fe ko wa ninu okunpo aimokan ko ma da owo odun moyo so si o ba ri ohun ti ota fe se o fe ki aye e ko wa labe edidi okunkun to je pe wa ma tu ko ni le tumo si o be ni o o ba je wipe o mo bi irin ajo e se ri tabi bi nkan ba yi mo e lowo okunkun e lo wa to ba de wa ni okunkun e o ma le die aleje ale imole ni je bo te wonu oru lo to ma gbe oda si odo akoko ninu osu kesan mo gbadua loruko oluwa owo okoko lori aye re owo okoko lori ise re owo okoko lori anyamo re owo okoko lori awon omo re owo okoko lori igbeyawo re owo okoko lori ile omo re owo okoko lori owo re owo okoko lori ise to se oruko jesu olugbala ki oluwa ko tuka ma gbagbe ohun ti johanu so fun wa ninu iwe johanu kini pe nitori na ni omo olorun se fara won lati pa ise okokoro baba pa ise okokoro lara re bẹẹni o wo le rọna lo en to gba mi ninu je dunni wipe ki opolopo wa ko to mo ota ti ba se jina lokokun laye wa won ti wo si wa lara won ti wo sinu ise wa won ti wo sinu aye awon omo wa won ti wo sinu ipin wa won ti wo sinu ipinle won de ti ba nkan de ko to di pe ataji okokun ti ba ohun to ye ka fese le debi oko de a o mo ẹgbọ ilé yìí sà wọn ń pe kinní kan ní jẹjẹrẹ táwọn òyìnbó ń pè ní kánsà ní ìgbà míì máa ń wà tó lè wà lára ilé ó lè wà lára igi ó lè wà lára nkankan ẹgbọ tí jẹjẹrẹ bá wà lára igi ó lè máa wo igi yẹn níta kó láìpẹ kó fáì níta ṣùgbọn ó ti jẹ gbogbo inú ẹ ọpọlọpọ wa lálùbáì ọpọlọpọ wa ni ó jẹ wípé bàbá ń lọ nígboro ayé iwájọ tí ènìyàn tó rí dájẹ ayé iwájọ tí ènìyàn tó rí ògolo ayé iwájọ tí ènìyàn tó jẹ wípé ìdúró wa da bẹlòmíì bá wọṣọ aṣọ ba lára mu ṣùgbọn ọpọlọpọ mọ pé nǹkan ti jẹ nǹkan run nínú ayé ẹ wọn ti jẹ gbogbo ọlà lára ẹ ẹlòmíì tó ń lọ tó kàn rí báyìí ó mọ pé òfo òní wọn ti jẹ gbogbo ohun tó yẹ kó gbé látinú ẹlòmíì ọlá tó yẹ kó gbé wọn ti jẹ ọlà ni wọn fi ilẹ̀ sí ara ẹ lóòótọ́ ló tọra oróró ra sọ orí kan wọ̀ ṣùgbọ́n kò rí ọlà ọlá nìkan ló kù sí lára wọn ti jẹ ọlà run lára ẹ àìmọye àwọn tó wà tí ayé wọn dúró nítorí pé wọn ti jẹ nǹkan run láyé wọn àìmọye àwọn tí ayé wọn wà tí ọ̀tá dá dúró nítorí pé wọn ti jẹ nǹkan run láyé wọn àìmọye àwọn tó jẹ wípé bẹ́ẹ̀ bá wò wọ́n tí wọ́n bá dúró ayé wọn dàbí jẹ́ríkò ìgbàanì ìbẹ̀dọ̀ wọn dáa owó wọn dáa iṣẹ́ wọn dáa bẹ́ẹ̀ bá rí.

ẹlòmí tó jókòó sí ṣọ́ọ̀bù ẹ̀ wá máa wò pé ọlọ́run máa dá mọ̀mọ́ yìí lóhun o ọlọ́run máa dá bàbá yìí lóhun o wọ́n mọ̀ wípé ọlá lókù ọ̀la ti lọ àìmọye àwọn tí wọ́n ti jẹrun bẹ́ẹ̀ àìmọye àwọn tí wọ́n ti sá lọ́gbẹ́ bẹ́ẹ̀ àìmọye àwọn tí wọ́n ti fi ọwọ́ ayé kàn bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ o ni mo fi ń sọ fún ọ pé o dá o wà ní òkòkò ohun tí olúwa wá ní kí n gbàdúrà fún ọ bí o ti ń wọnú oṣù kẹsàn lọ ọwọ́ òkòkò láyé rẹ kò parẹ́ ọwọ́ òkòkò nínú ayé àwọn ọmọ rẹ kò parẹ́ ọwọ́ òkòkò nínú ilé rẹ kò parẹ́ o ń já ogun kì í ṣe ogun pé o mọ ṣe ṣe ló ń jà ogun pé wọn fẹ kó déèyàn o ló ń jà kì í ṣe kó ń já ogun pé o mọ pé o yẹ kó nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni o nífẹ̀ẹ́ ṣùgbọ́n ohun tí wọ́n fi ń ràyàn lọ́wọ́ o ni wọ́n ti jí lọ lára ẹ̀ tó gbàgbé nínú rédíò náà ni mo ti sọ fún ọ wípé àwọn tó ń gbé èèyàn inú ló wà nítọ́ tádẹ̀ ń bá dà nìyẹn àsìkí tó máa jẹ́ kówó dọ́wọ́ ẹ̀ inú ẹ̀ ló wà ohun tí ọ̀tá gbé jẹ lára ẹ nìyẹn àmì tó yẹ kí olóore kó rí tí wọ́n fi ràn ẹ́ lọ́wọ́ ohun tí wọ́n pààrọ̀ láyé ẹ̀ gangan nìyẹn wọ́n ti pààrọ̀ ẹ̀ wọ́n dẹ̀ ti gbé òkòkò ẹ̀ síbẹ̀ wọ́n ti jẹ́ kó wà ní fake wọ́n ti jẹ́ kó wà bí ẹni tí ò rí nǹkan lò òun ló kù sí ẹ lára òun ló fi ń lọ sínú àdúrà lálẹ́ yìí tó gbàgbé iṣẹ́ wòlíì tí mo fún ẹ lánàá pé ó máa kó mi sínú ìrìn wà á tún ṣe bẹ́ẹ̀ lálẹ́ yìí wà á kó omi sínú ìrìn àbí kò gbé omi tó lè fi wẹ̀ sínú ìrìn ó ń wọnú oṣù kẹsàn-án lọ oṣù tó máa bí oyún ayọ̀ tó wà nínú ẹ ìdè tó dè ọ yóò jẹ́ kó ró lóore ìdèyẹn já májẹ̀mú yẹn bàjẹ́ májẹ̀mú ọ̀tá bàjẹ́ májẹ̀mú èṣù bàjẹ́ májẹ̀mú ayé bàjẹ́ ọ̀tá tó nàró mọ́ ẹ tó lò ní jẹ́yàn ipá ọlọ́run wo lulẹ̀ ọ̀tá tó nàró mọ́ ayé àwọn ọmọ rẹ tí ò jẹ́ kó láyọ̀ ipá ọlọ́run wo lulẹ̀ ó fi májẹ̀mú jà fún ọ ó fi májẹ̀mú dìde nàró mọ́ ogun ayé ẹ orúkọ jésù olùgbàlà bí ogun yẹ kó ya kó ya tó bá di ọ̀la àwẹ̀ èmi àfi àfi pàdé on the first àwọn wo lájọ fẹ́ gbàwẹ̀ lọ́la ẹ̀yin yìí lájọ fẹ́ gbàwẹ̀ lọ́la ó mọ̀ pé ó ní ògo ọ̀tọ̀ orí ògo yẹn lọ èmi àti ẹ máa jọ gbàwẹ̀ lọ́la àwẹ̀ yẹn dẹ̀ máa kan pa fún ẹ ó mọ̀ pé ó dú bí tó wà yìí lọ mọ́ mi bẹ́ẹ̀ ni ó mọ̀ pé ó dú ayé tó ń gbé yìí lọ ìwọ gángan lèmi àti ẹjọ́ máa jọ pàdé lọ́la nínú àwẹ̀ bẹ́ẹ̀ ni sà ó mọ̀ wípé ọmọ ẹ ní certificate ó dẹ̀ ti dú ó tó lọ́pọ̀ wàá pe ọmọ yẹn pé bàbá sọ wípé àjọ ń gbàwẹ̀ lọ́la àjọ ń bẹ ọlọ́run fún agbára oyún òpó tó wà nínú mi dandan ni kí n bi à ń gba agbára ẹgbọ́n tí àìsáyà wí pé ẹ lọ bá mi sọ fún ẹ síkáyà pé òní yìí jẹ́ ọjọ́ ìbànújẹ́ ó jẹ́ ọjọ́ ẹrù nítorí pé ọmọdé ojú ìbí kò dẹ̀ sí agbára láti bí ó rí wípé nǹkan já wálẹ̀ lọ́wọ́ ẹ díẹ̀díẹ̀ ó dẹ̀ lè ṣàlàyé èmi àti ẹ máa jọ gbàwẹ̀ lọ́la agbára ọlọ́run la fẹ́ béèrè ó bá rí pé ó kàn rí pé gbogbo ìgbìyànjú tó ń gbìyànjú tí nìkan sanwó òdì sí ọ àjọ láàwẹ̀ lọ́la sà ó rí pé gbogbo ìgbìyànjú tó ń gbìyànjú ipò nínú àwẹ̀ gan àwẹ̀ yẹn dàbí fóòmù àwẹ̀ gbà àdúrà yẹn dàbí fóòmù àdúrà gbà àjọ bẹ̀rẹ̀ àwẹ̀ lọ́la bẹ́ẹ̀ ni sà a fẹ́ tú nǹkan ṣe láyé ẹ a fẹ́ tú nǹkan tò láyé ẹ a fẹ́ dá ayé ẹ padà sí bó ṣe yàn láti ọ̀run jọ agbára yẹn ni kò béèrè ẹ dá ayé mi padà sí bí mo ṣe yàn láti ọ̀run kódà mo kàwé o mi ò kàwé o mo léèyàn o mi ò léèyàn o mo lọ́rẹ̀ẹ́ mi ò lọ́rẹ̀ẹ́ mo lẹ́bí tó lè ràn mí lọ́wọ́ agbára ọlọ́run o ló máa gbé nǹkan dìde sí ọ bẹ́ẹ̀ ni sà o la fi jọ ń gbàwẹ̀ lọ́la mọ́mì o rí pé gbogbo ìgbìyànjú ẹ bí gbèsè o ló ń já sí mọ́mì èmi àti ẹ gbọ́lọ́ gbàwẹ̀ o bá lẹ́nìkan tó jẹ́ wípé o ti rí ìrànlọ́wọ́ gbà tẹ́lẹ̀ ṣùgbọ́n lójijì orí ẹni ìrànlọ́wọ́ mọ́ orí olóore ẹ jẹ́ gbàdúà kí agbára ọlọ́run ó da ìrè padà fún ọ ẹ bẹ́ẹ̀ ni sà o bá já wípé iṣẹ́ ẹ ti lọ déédé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbogbo òwò yẹn ló ń lọ dáadáa ṣùgbọ́n lójijì òwò yẹn dàrú èmi àti agbọ́n gbàdúà lọ́la kò sí ohun tá à ń béèrè fún ju pé agbára tó ń da ìrè padà ayé mi padà sí bí mo ṣe yàn láti ọ̀run bàbá kò tí ì bàjẹ́ pọ́n pátápátá sà mama o ti bàjẹ́ tán pátápátá sà olúwa lè yí ayé àwọn ọmọ yẹn padà olúwa lè yí iṣẹ́ rẹ padà olúwa lè yí òwò rẹ padà ọlọ́run lè dá ọ lóhùn gbọ́ mi dáadáa ọdún tó máa rí ìdáhùn àdúrà tó ti ń gbà ó dẹ̀ dé tán báyìí o
Olorun de de tan lati da e lohun o Olorun de lohun de lati ran lowo o Olorun lohun de lati de owo Olorun lohun de lati de ko bi oyun ogo to wa ninu e Olorun lohun de lati yi okan olore pada si o Olorun lohun de lati yi okan ran lowo pada si o Awon eniyan yo bere si ran lowo lati isin lo eniyan bere si ran lowo ma gbagbe ise woli ye wa gbe omi sita Samuel lo yato loni tori osu toto lo fe cross o de gbodo wonu osu ye pelu ojurere ati ando o gbodo ri iranlowo olorun gbodo gbe jade ninu okoko o gbe osibi ti olore ti ba ri e o gbe o jade ninu okoko idile okoko to bo e mole ti o je ko ri olore o ka lori aye re o lo fi se se woli ye wa bo mi tabi ko bo mi sinu bucket inu iri lo ma

0: arúgbó ọjọ́ wípé òní ní kì í sọ̀la mẹ̀zúndà yé bí òrùn bá yọ ní ilà yóò wọ̀ padà gbogbo ogun tó bẹ̀rìn látọjọ́ ìbí tó pe ogun mi nítorí àṣẹ olúwa ní ẹnu mi bó ṣe fẹsẹ̀ jọlẹ̀ tó sàmì ogun yẹn wọlẹ̀ máìlì mọ̀sà ríkàpọ̀ dáìlà màṣá. Lọ sí orí Facebook, lọ sí YouTube, lọ TikTok, lọ sí Instagram, lọ sí a program ní 32 times. Ó ní rí sí o, mo máa gbé aago ìsókè, máa lù ú ní ìgbà mọ́kànlélógún. Ẹ̀yin tẹ́ ẹ gbọ́ ìròyìn ayọ̀ rí, arúgbó ọjọ́ wípé ó ń bọ̀ lẹ́yìn o, mìíràn àdára, ẹsẹ̀ tẹ́lẹ̀, kí ló dé sí ogun ọ̀tán. Ẹnìkan ló ń dáná mọ̀. Ìyẹn ni àdúrà lè fi ṣe
1: pàtàkì.
0: Tó bá ti ń gbà á,
1: wàá
0: máa jẹ sẹ̀mọ́lẹ̀. Àwọn atún iná ogun dá ayé
1: mi.
0: Ẹ fi wọ́n rú ẹbọ ìtúsílẹ̀. Àwọn tó ń tún iná ogun mi dá. Ẹ̀yin ọ̀run. Ẹ fi wọ́n rú ẹbọ ìtúsílẹ̀. Àmì ara ẹ̀ Olúwa mi ò gbé ayé pẹ̀lú ogun
1: iná.
0: Ẹ rí àgàn tí ó fò jáde. O tó ń pè ní àìsàn. A fò jáde.
1: Ẹlòmíì
0: ìjọ tó ti dáyé.
1: Ó
0: mọ̀ ń gbó ẹ̀rí ni.
1: Kò
0: sọ́rí o.
1: Bí
0: ara ẹ̀. Àránsí ogun lára
1: mi.
0: Jáde lolúwa wí. Wà ní olúwa ló wí
1: bẹ́ẹ̀.
0: Ìwọ àránsí
1: ogun.
0: Ní ara mi. Bí mo ṣe ń gbàdúrà. Fò jáde. Fò jáde. Oyè ọ̀yọ́. Tó gbé aago sókè arúgbó ọjọ́ wípé sọ fún gbogbo ayé o. Ìṣòro ẹni lórí òkè ogun àṣejìrẹ́
1: bàdé.
0: Ẹni bá fẹ́ràn ara
1: ẹ̀
0: kó mọ̀ fi ṣeré. Ó ní májẹ̀mú ni. Májẹ̀mú ni o. Ó ní sọ fún ọmọdé, sọ fún àgbà, sọ fún ọkùnrin, sọ fún obìnrin.
1: Gbogbo
0: ọjọ́ pé ta ó gba ayé wọn fún
1: wọn.
0: Ìkẹ́kẹ́ ti kú lára
1: rẹ̀.
0: Ó nílò agbára.
1: Bọ̀
0: ó ní ìdí ìfọkànsí. You concentrate. Anna got to
1: Shiloh.
0: She concentrated. They want to stop her. She said no. They bat me us. He cried. They want to stop him. He said no. Woman with this job law. She concentrated. She want to touch the hem of his garment. She want impartation. She just want the power. Elisha. He follow Elijah. Elijah said go back. He said no. Go back. No. He said what do you want? He said double portion of your power. There are places where God kept his power. When you come to mountain of glory, you know what they call power. So bati ti wole
1: to
0: ti foju ka pata yen lo mo pe gankan wonu e mo n gbo eri awon mezada ya.

0: dúró. Mo sọ lọ́dún tó kọjá.
1: Àdúrà yẹn gbà lórúkọ Jésù. So tribute to Ogogo. May your soul rest in peace. Ẹgbọ́n mi ni. So èyí náà ṣe ọjọ́ kẹjọ wọn. May your soul rest. Ẹ̀yin ọmọ ìlárò. Ẹ̀yin ògo ìlárò. Wọ́n ní gbókun yín lọlé o. In Jesus' name. Gbogbo yín pátá. Àjọ kẹ́bá ń kọ́lé. Ọmọ ọlọ́pẹ́. Wọ́n ní gbókun ẹ̀ lọlé lórúkọ Jésù. Bẹ́gà 99. Wọ́n ní gbókun ẹ̀ lọlé in Jesus' name. Àṣẹ ni mo fi ń sọ. Ọ̀pálẹ̀mọ́. Wọ́n ní gbókun ẹ̀ lọlé in Jesus' name. Yáyì. Ọmọ ìlú mi ni. Ilé yáyì sọ́dọ̀ mi bí every 2 minutes. Yáyì. Ọmọ ìlárò ni wọ́n ní gbókun ẹ̀ lọlé in Jesus' name. May God be with you and preserve all of you. Àtẹ̀yìn tí mi ò mọ̀ náà tẹ́ ẹ jẹ́ ògo ìlárò àti ọ̀tẹ́gbẹ̀yẹ. Wọ́n ní gbókun ẹ̀ lọlé in Jesus' name. All of you, I cover you by the blood of Jesus Christ of Nazareth. Ẹ̀yin tí a ń gbọ́ mi lálẹ́ ìnáwó lórúkọ Jésù. I cover you by the blood of Jesus of Nazareth. And shall be well with you in Jesus' name. So, mo dedicate the program alẹ́ yìí. Ọjọ́ Monday òní tó kẹ́yìn oṣù yìí fún ẹ̀gbọ́n mi Ogogo. Mo dedicate, may your soul rest in peace. May God be with you. It's my elder brother. And God will be with you in Jesus' name. Ọlọ́run máa dúró tì yín o. Àá dẹ̀ máa pàdé. Lẹ́sẹ̀ Jésù in Jesus' name. Sori ní àárọ̀ ọ̀la tó bá so ẹ kò já. Mo fọlọ́run búra. Tó bá so ẹ láàárọ̀ ọ̀la kò jára ẹ. On the first. Ọlọ́run fún mi lágbára mo fẹ́ lò fún ẹ. Má dá òtú ẹ náà. Má dá òtú ẹ. Wá lọ́la náà. Ayé ẹ máa yí padà. Jẹ́ ń gbàdúrà fún ẹ. Jẹ́ ń pray fún ẹ. Gbogbo ayé ẹ máa yí padà. Ọlọ́run. Sori ohun tá a fẹ́ lò yẹn tó bá tí ní máa bọ̀. Sori bus stop Àgbàdo Junction. Ẹ̀kúnlé church mi ló wà. Ohun tá a fẹ́ lò yẹn. O lè ra everything ní church mi ní ẹni bus stop yẹn gan ọjà ni. Láàárọ̀ ọ̀la ayé ẹ̀ máa yí padà. Bọ̀ kí n tó lọ. Gbọ́ ìwàásù yìí. Ìwé Jòhánù orí kẹsàn-án. Láti ẹsẹ̀ kínní. Bí sọ pé bó ti ń kọjá lọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Wọ́n wá rí ọmọkùnrin kan tó fọjú láti inú ìyá rẹ̀ wá. Wọ́n olùkọ́ ni ẹni tó fọjú yìí láti inú ìyá rẹ̀ wá yìí. Ṣé ó ṣe ẹ ni tó yìí fọjú àbí ìyá rẹ̀ bàbá rẹ̀ ló ṣe. Jésù wá dáhùn pé wọ́n ṣe bọ̀kálẹ̀ fi ogun Ọlọ́run hàn ní verse number 3 and 4. Bí sọ pé Jésù ó mú àmọ̀ nílẹ̀ ó tọ́ sí. Ó wá fi mójú ọmọkùnrin yẹn. Ó wá ní pé lọ Siloamu kò lọ̀wẹ̀. Ó lọ̀wẹ̀ ń bẹ̀ ó dẹ̀ ríran. Verse 8 and 9 of that John chapter number 9. Bí sọ pé àwọn ládùúgbò rẹ̀ àwọn tó ti mọ̀ wọ́n wí pé sí ìṣe ọmọkùnrin ilé tá ń fún lówó tó jẹ́ alágbè. Báwo ló ṣe tó bá débẹ̀ lọ́la. Èmi náà pè ní power òróró. Ọlọ́run fọlọ́run búra wàá dúpẹ́. Kí n gbàdúrà fún ẹ kí n àná ìtì ẹ. Màá fún ẹ lóyin. Màá fún ẹ lóyin. Màá fún ẹ ní ṣúgà láàárọ̀ ọ̀la. Wáyé ẹ bó ṣe máa rí nínú oṣù yìí. Ọlọ́run fọlọ́run búra. Wáyé ẹ bó ṣe máa rí. Ọlọ́run. Wáyé ẹ bó ṣe máa rí. Wáyé ẹ bó ṣe máa rí. Ní oṣù yìí. Ọlọ́run ayé a dáa gan-an. Nǹkan a dáa. Ayé ẹ máa nítumọ̀. Nǹkan máa change fún ẹ. Wàá rówó. Torí pé tó o bá rówó tó o rí ìyanu. Má jẹun parọ́ fún ẹ o. Kò sí evidence kò try o. evidence bo try ni be ko ni testimony o o ma try ni o wa bi olon ni o ma gbadua ma lori oke ki sa won ri oke atowoda o ori oke ri o idu ajinore ori oke ri mo ori oke koyi olon kole wa ma gba won ri oke abalaye yen eh wa de ma gbadua ti olon ti ran lowo ta ni anu ti ka gbadua fun e ogun aye ese tori pe ti ogun aye o ba se to ba ni testimony o folon bura fun e iru ori oke agenu yen eh awon yen da eti okun ma lo bi olohun be de wa baru wa karun yen lowo to ba ni testimony taye o yi pada olohun ko si nkan to le so won ni won ni believe pe o try eni ba so pe aye oni da oni ni testimony oni ti gba kan oni da America oni de London ko fun wa ni evidence pe nkan yen oni sele o lati fun wa ni eri ohun ati Olorun ibi ti won duro si boya duro si ko te ni o strategy o te ni o to do soro pe ke o Olorun so fun pe ohun ti gbagbe e pe oni da America oni nowo oni ko hotel oni ko estate o ni sorire Olorun so fun be ko fun wa ni evidence won at Olorun bi to duro si to di so ti o ba de fun an evidence Olorun bura fun e wa ri ona lo ola to ba de ma fun e ni awon nkan to lagbara ra ose wa ati bottle water eni ose ba fi nwe ra wa lola to ba miss e bi eni miss rapture ni o bi eni miss jobolon ni ma ola ma miss emi ki race owo ma race eyan e ri pe mi npo ni ri radio mi npe mi npe account number ma race eyan ni o adu agba oruko Jesu wa ni testimony arola agu mefa si mewa ma miss e o tete de anywhere to ba tin bo o ma talk about oja yi ball ni jai bus stop ijai bus stop wa gbe okada tabi awon keke ma ruwa pe ohun lo to di power ororo o popular gan senti omo wa gbe debe agun mefa ni daji di agun mewa laaro eyin te fe ri mi any problem ma ba gbe bo aba Jesu isoro yen ma lo oni ri mo o folohun bura oni gboro problem isoro yen mo oni gboro yen mo wa ni testimony in Jesus name number ni ko pe si 081-30-47-6370 for the last time 081-30-47-6370 arola ma mi si e o gbegede agbina olohun gbenu mi o olohun de nlo mi gan ma gbadua fun e on the first ma gbadua fun aye ma yi pada I love you so much. God bless you. In Jesus' name, I see you tomorrow.
2: From Lagos, this is
3: Jordan.
4: 105.5 FM. This is Jordan 105.5.
5: Station with a voice for entrepreneurs.

0: Hallelujah.
1: Ẹ jẹ́ máa kíyìn orúkọ Ọlọ́run bàbá ẹ̀ náà. Mo fi ń kíyìn ìní lọ́jọ́ ajé tó kẹ́yìn àti ọjọ́ tó kẹ́yìn nínú oṣù kẹjọ ọdún 2026. Olúwa ṣeun bàbá fún mi lórúkọ tèmi pẹ̀lú mi lágbára náà ni bàbá wa Prophet Dr. MS Fabiyi Baba Possibility JP. Bàbá ẹ gbàdúrà fún wa lónìí.
2: Jehovah,
1: mímọ́
2: Jésù Kristì, Holy Michael, ẹ gbọ́ pé wa, ẹ gbà yín wa. Nǹkan kan wà tó ń pè ní ọpẹ́,
0: má jẹ́ kán bára wọn nínú
2: ẹ̀. Nǹkan kan pè ní ẹkún,
0: má jẹ́ kán bára wọn nínú ẹ̀.
2: Má jẹ́ kán fi kan gbà kan, má fi ibi dán wọn wò, má fẹ́ kún dán wọn wò. Wọ́n ti ń yàn án lónìí, má jọ sunkún lọ́la. Bíbélì jẹ́ kó yé wa ìpèrè tí gbà mọ́mọ́ kan ṣàárẹ̀, a sì máa mọ́kàn ṣako lọ. Nígbà tó lórí yẹn máa sọ ní tí ìpọ́njú bá pọ̀ lápọ̀jù, ó lè mú bọ́ nìkan ìṣẹ́ṣó kó tó pẹ́. Olúwa dá wọn lóhùn, ẹkún wọn kó dẹ̀rín, jíjáde wọn lónìí. Èní ọjọ́ ajé tó jẹ́ Mọ́ndé, ẹ̀rín ni kó já sí. Má lò já sí omi jẹ́, ọkàn wọn kó balẹ̀. Èní ọjọ́ tó gbẹ̀yìn oṣù yìí, bí wọ́n ti ń wọnú oṣù kẹsàn-án lọ, bàbá jẹ́ kán gbàgbára. Olúwa jẹ́ kán gbàgbára. Ẹ̀mí wọn jẹ́ kán gbàgbára. Má gbòmí lójú wọn. Ọkàn yín máa balẹ̀. Ẹkún máa dópin. Ikú máa dópin. Oṣù máa dópin. Ọ̀fọ́ máa dópin. Àánú máa dìde. Ilẹ̀kùn máa ṣí. In Jesus name.
1: Bàbá èní ní ọjọ́ ajé Monday tó sì jẹ́ ọjọ́ tó kẹ́yìn ìyẹn nínú oṣù kẹjọ ọdún 2026. Kí ló ń tẹ́ fẹ́ fi bá wa sọ̀rọ̀ láwùjọ?
2: Gbogbo ọjọ́ Monday la máa fi dúpẹ́ yan ọmọ Ọlọ́run.
0: All Monday we
2: so thank God. Ó yẹ ká dúpẹ́.

0: fi sílẹ̀. Mo wá dúpẹ́ o ṣe o.
1: Ẹyọ ọmọ lọ́wọ́ ẹ̀jẹ̀ àgbẹ̀ àdúrà pé olúwa o ṣe o.
0: Fada lọ, thank you.
1: Òye ní oṣù parí.
0: Today is the last day.
1: Oh, you
0: don't allow me to die. My children are not far watching.
1: You
0: allow me to say any patrimony. No fire in the sky.
2: Ẹ̀yin kókó lágbára wa, ẹ̀mí mímọ̀ ẹ̀ ṣe.
1: A ó tún dúpẹ́ lọ́wọ́ ọlọ́run
0: lẹ́nu. Once again we talk
1: about. Ọlọ́run ò jẹ́ kó ń tọ́ta àròkó ṣẹlẹ̀ nílé.
0: Father is that the will of any means to come to pass.
1: Gbàdúrà yìí.
0: Pray.
1: Olúwa.
0: Lord.
1: Ogun tí mo f'oṣù yìí jà.
0: The battle I fought
1: with this one. Ẹ má jẹ́ bá mi wọnú oṣù
0: kẹsàn-án. Those are like bent by night
1: one. Ẹjẹ́ ti inú ògo wọnú ògo.
0: Father, let me go from glory to glory.
1: Oṣù tí mo wọnú ẹ̀ yé. Ẹ má jẹ́ bẹ́kún wọnú ẹ̀.
0: Father, let me talk about the way to. Ẹ̀kọ́
3: olúwa gbogbo oṣù yìí jà. Olúwa gbogbo ìṣòro tí mo bà ní oṣù máa jẹ́ bá mi wọ oṣù kẹsàn-án.
1: Bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀rẹ̀ ọ̀dẹ̀ máa rí bẹ́ẹ̀. Oṣù kẹsàn-án máa tùn yín lára. Oṣù táwa nú ẹ̀ yìí o. Gbogbo ohun tó ti gbé mi láyé eyín ọmọ
0: àpọ̀lẹ̀. Ẹ ní bá kú.
1: Ẹ ní bá lọ. Ìṣòro yìí máa di pẹ̀tẹ́lẹ̀. Àánú máa dìde. Ọ̀nà ọ̀dẹ̀ máa là. Orí bí o ṣe bẹ́ẹ̀. In Jesus name. O ní odùn mọ́ mi yé. O dùn mọ́ mi o. Pé Jésù ni bàbá mi o, hallelujah. Orúkọ mi ni Prophet Dr. MS Fabi JP Baba Possibility. Mo kí n fúngbà kan náà, èmi la fi ń dúpẹ́ lọ́jọ́ Monday tí ó bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun tó jẹ́ ọjọ́ ajé. Ẹ mo dẹ̀ gbàdúrà ẹ̀ ní ṣíṣe.
0: Ẹ
1: dẹ̀ ní ṣìrìn.
0: Ami.
1: Wo ni Dávidi 105 number 1. Ẹ fi ọpẹ́ fún Olúwa. Ẹ pe orúkọ rẹ̀. Ẹ fi iṣẹ́ rẹ̀ mọ̀. Nínú àwọn ènìyàn. Ẹ kọrin sí. Ẹ kọrin mímọ́ sí. Ẹ máa sọ̀rọ̀ iṣẹ́ ìyanu ẹ̀ gbogbo. Ẹ máa ṣògo ní orúkọ rẹ̀ mímọ́. Jẹ́ kí ọkàn wọn tí ń wó Olúwa kí ó yọ. Ẹ máa wá Olúwa àti ipa rẹ̀. Ẹ máa wá ojú rẹ̀ nígbà gbogbo. Ẹ máa rántí iṣẹ́ ìyanu rẹ̀ tí ó ti ṣe. Iṣẹ́ àmì rẹ̀ àti ìdájọ́ ẹnu rẹ̀. Ẹ̀yin irú ọmọ Ábíráhámù. Ìránṣẹ́ rẹ̀. Ẹ̀yin ọmọ Jákọ́bù. Àyànfẹ́ rẹ̀. Olúwa òun ni Ọlọ́run wa. Àti agbára àti iṣẹ́ rẹ̀ bẹ ní gbogbo ayé. Ó rántí májẹ̀mú rẹ̀ láéláé. Mo gbàdúrà fún yín, ẹ ó máa yin Ọlọ́run
0: lórí.
1: Omi jẹ́ ònìkan lójú yín.
0: Ami.
1: Àwọn tó bá ń dúpẹ́.
0: For those that do thank God.
1: Wọ́n máa ń ní agbára.
0: They have more power.
1: Torí pé Jésù dúpẹ́ ní obi
0: òkú Lázaro. Jesus thank by the side of Lazarus grave after they parted
1: the sea.
0: And I came inside to John.
1: Ìyẹn ni kẹ́ mọ̀ wípé.
0: For you to know that.
1: Nínú ọpẹ́ ni ìtúsílẹ̀ àti ìjáde wa.
0: That deliverance has set
1: free.
0: Some people don't know how to pray and they have
1: been well.
0: Some people are praying and they remain the same. I wish you know how to thank God. Whosoever that said they have long life, God will strike them. That is what he said, that he filled the wall and thank God and challenge God and go to the prophet Isaiah, go back there.
1: I've
0: battled the death, I had it 15 years.
1: 5:18.
3: Ẹ máa dúpẹ́ ní ohun gbogbo.
1: 1 Thessalonica 5:18. Ẹ máa dúpẹ́ ní gbogbo àìtẹ́ bá wà.
3: Nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run.
1: Èyí ni ìfẹ́ Ọlọ́run sí ti Jésù Kristì sí wa. Gbogbo ẹni tó bá ń dúpẹ́.
0: For those that fond of thanking God.
1: Àwọn
0: tó ronú ni tọ́lẹ̀ mọ̀ pọ́lọ́ṣù aláì. Ìwọ́n náà kan náà ti dúpẹ́ jọ. Remember to thank God.
1: Ilẹ̀ ni o.
0: You are just a good everything. Let your supplication be
1: more. Ìwọ ló tọ́ pé ó ti sú ẹ.
0: You say you tire. Listen.
1: Èmi rí ẹni tí kò sí ìrètí.
0: I see somebody that doesn't have any hope. Was not let her that you
1: didn't learn anything.
0: And we have people that are the
1: educated that don't have money.
0: I see someone that don't
1: have the educated that then,
0: and he has all
1: things.
0: And I see someone that was educated
1: that
0: is now the manager. Hear me. Do not leave God. Learn how to thank God.
1: Dávidi 51 number 17. Ẹbọ Ọlọ́run ni èrò bínú jẹ́ ọkàn. Èrò bínú jẹ́ àti rọ àyà. Ẹbọ Ọlọ́run. Ni èrò bínú jẹ́ àti ìrọ̀ àyà.
0: Ìyẹn ni pé
1: ẹbọ Ọlọ́run yẹn ni pé
0: kọ́
1: bí wọ́n ti dìmọ̀ rẹ̀ hàn sí
0: Ọlọ́run.
1: Ìdúpẹ́ sí Ọlọ́run o.
0: Thanking God.
1: Òun ni ó jẹ́ ìdùnnú ọkàn.
0: that is the joy of God's heart. If you are the one complaining, that one God has not done, that you want to do it. Some people want to do it. It's not somebody that are blind, they don't have anything, they are deaf and dumb, and have no eyes, and have no
1: eyes.
0: If somebody do have eyes, and they don't have the two ends, and he has eyes, what do you want him to do? Some people, they cannot pass
1: you.
0: What do you want to do? And you still thanking God. I pray for you. Amen. Amen. The Christ of God is coming down and concrete act.
1: We out of Apostles 16, number 25.
3: Chumon.
1: Chumon.
3: Láàrin ọgọjọ, Paul àti
1: Sila gbẹ̀ sí
3: gbàdúrà.
1: Wọ́n kọrin sí Ọlọ́run.
3: Àwọn ará túbú sí tẹ́tí sílẹ̀.
1: Pé kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀, kí ló ṣe bẹ́ẹ̀?
0: Lójijì.
1: Ìṣẹ̀lẹ̀ látò ṣẹlẹ̀ rí o. Ilẹ̀kùnlé túbú mi o. Ìdí ọwọ́, ìdí ẹsẹ̀, kọ́kọ́rọ́ náà fi tilẹ̀ gbogbo ẹ̀ ló já o lórí ọpẹ́ nìyẹn o.
0: Ìyẹn
1: ni pé tó bá mọ pẹ́ dá o.
0: Mo bẹ̀
1: jèrè Ọlọ́run gan. Tó bá ti mọ pẹ́ dá.
0: You know how to thank God.
1: Ọkọ̀ ìlú ṣùwà.
0: You are still listening.
1: Mo lè pray fún ẹ.
0: I pray for you.
1: Amen. Ìyẹn ni pé Paul àti Sila
0: kọrin wọ́n dẹ̀ gbà. Paul and Sila, they were praising God.
1: Wọ́n dúpẹ́.
0: And they appreciating God.
1: Ilẹ̀kùnlé túbú mi.
0: And the door of the tower was open, all the chains were broken.
1: Amen. Sórí oṣù tá à ń lo oṣù kẹsàn-án.
0: That month.
1: Ọlọ́run máa gba oṣù yẹn fún ẹ.
0: Amen.
1: Ẹ̀yin ọmọ Nàìjíríà gbàdúrà.
0: Children of God, let us pray.
1: Olúwa, èyí tó parí oṣù.
0: Father, today the end of the month, don't allow the world to make you to fear. Ẹjọ́ kò fọwọ́ ara
1: wọn ṣe ra wọn. Ẹjọ́ kò fọwọ́ ara wọn
3: ṣe ra wọn. Olúwa yìí ni oṣù tó parí o. Olúwa má jẹ́ kí ayé gbomi jẹ́ lójú mi. Olúwa yóò gbọdọ̀ gbomi jẹ́ lójú mi. Olúwa má jẹ́ tọwọ́ tọwọ́ ká mi.
1: Ẹjọ́ gbàdúrà yìí o.
0: Let us pray.
1: Gbogbo tí oṣù yìí bàjẹ́ fún
0: mi. Everything this month I've destroyed.
1: Ẹ fi oṣù tó ń bọ̀ tá fẹ́ wọnú ẹ̀ tún ṣe fún mi.
3: Ohun
1: tí mo lé lóṣù tí mi ò bá a. Ẹ jẹ́ gba ní oṣù kẹsàn-án.
0: Máa dá lẹ́ni mi tọ̀.
3: Ẹ jẹ́ fún ilé lọ́wọ́ lóṣù kẹsàn-án.
1: Oṣù lérí dẹ̀ lóṣù kẹsàn-án.
0: The month of Sebah is the month of promise of a very powerful month. And people will rise that month. And the blessing of God will rise. And I pray.
1: Ìbùkún Ọlọ́run tó ń bọ̀ yí o, ọ̀dọ̀ mi ni ó yà o, yóò kàn mọ̀ mi, yóò kàyà mi, ọ̀dọ̀ mi ni ó pa o. Mo lè gbàdúrà fún ẹ ní oṣù kẹsàn-án.
0: I pray for you, this month of September, our favor will locate you.
1: Oṣù yẹn bẹ̀rẹ̀ ní ọjọ́
0: Ṣẹ́gun. The month started on the victory on Tuesday.
1: Àánú àdẹ̀ di ẹ̀ mọ́, ọkàn dẹ̀ àdẹ̀ palẹ̀,
0: olúwa wa. Amen.
1: Ẹ̀rọ tí ẹ lè pè mí sí 091-26-26-28-28-82-16. Ẹ pè níbẹ̀ yẹn WhatsApp nìyẹn pẹ̀lú
4: ẹ̀fẹ̀ bábà pásítọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè fi ohun ránṣẹ́. Fọ́nrán tó bá fẹ́ pè yín kọ ẹ̀rọ.
1: Ẹ̀rọ kejì. Òun ni 080-50-50-27-26-56-21-21. Ẹ̀rọ ìkẹta.
4: Ẹ̀rọ ìkẹta
1: tẹ́lẹ̀ fi bàbá sí
4: 070-70-69-69-94-94-99-92.
1: Pè mí kí n gbàdúrà fún ọ̀nà rẹ̀ Adela ilẹ̀kùn Aṣí. Òun ni Echo Bank 38-12-15-48-63-43. Báǹkì kejì ta lè fowó tó jẹ́ church account. Ó máa gbórúkọ church jáde. Tálákọ̀ọ́kọ́ yẹn ni Fabi Michael Osoji. Eléyìí Fidelity Bank ni. Ó máa gbé Celestial Church of Christ Oyiki Mole Ayo Parish. Òun ni 411-01-89-25-252. 411-01-01-89-25-252.
0: Tomorrow Tuesday,
1: Ama wa ni atan obere.
0: We are going to be at atan obere.
1: Ode ma je 18 she on the first.
0: Ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹsàn-án.
1: Ṣé ẹni gbogbo ẹni tó gbọ́ mi ní èyí?
0: For those hearing me.
1: N tó lè jẹ́ kí ó dùn mí ní gbogbo máa wà.
0: It's going to be painful within
1: come. Ohun tó bá ń ṣe ní ọ̀la.
0: Whatever you are doing tomorrow.
1: Gbàwé dání.
0: Fast.
1: Mo bẹ̀ẹ́ ni jọ.
0: I'm begging you please.
1: Mo fi orúkọ Ọlọ́run
0: bẹ̀ẹ́. I beseech the name of God.
1: Gbàwé dání lọ́la.
0: Make sure you fast tomorrow.
1: Ṣé
0: òye àwẹ̀
1: tó fẹ́
0: gbàdé
1: aago kan yóò
0: we must wait one
1: day.
0: I want to start with prayer.
1: ẹyin tẹ wà ní tí ṣe ojú ore
0: ìjoko
1: gbogbo ẹyin tẹ wà lọ bá sọjọ ẹyin tẹ wà ní tí ṣe ìyànà yẹsí ẹyin tẹ wà ní dìbẹ
0: ẹyin
1: tẹ wà ní tí ṣe gbogbo agbègbè yẹn pátápátá akọ bẹ́ẹ̀ là wà lọ́la tó bá dọjọ
0: Wednesday
1: ní aago mẹ́sàn
0: Wednesday
1: àkọ́kọ́
0: awà lójú wa ní kọ́má tí ó ti ẹ̀ níbẹ̀ náà já pàdé
1: on the second nìyẹn
0: mari tí ẹ̀ níbẹ̀ yóò rẹ̀ dára fún ẹ̀
1: Thursday
0: on the third
1: nìyẹn
4: WhatsApp ẹni fún un ránṣẹ́ fọ́n tó bá fẹ́ pè yín kọ ẹ̀rọ
1: ẹ̀rọ kejì òun ni
4: 080 50 50 27 27 56 56 21 21
1: ẹ̀rọ ìkẹta
4: ẹ̀rọ ìkẹta
1: 070 70 69 69 94 94 99 92 92 pè mí kí n gbàdúrà fún ọ̀nà rẹ̀ àdẹ̀lá ilẹ̀kùn àṣí òun ni Ecobank 38 38 12 15 15 68 68 43 38 12 1 2 15 1 5 68 68 43 43 bank keji ta le fowo to je church account o ma gbe oruko church jade ta lakoko yen ni Fabi Michael Osoji eleyi Fidelity Bank ni o ma gbe Celestial Church of Christ Oikimole Ayo Parish òun ni 411 01 01 89 89 25 25 2 2 kò sí ohun tó ṣe tó gbé o nítorí jo 41 11 oníta ló ṣáájú ṣe fún mi tí èmi ò ṣe fún padà nígbà tí psalm 50 number 5 máa sọ ó ní kó àwọn ènìyàn mímọ́ mi jọ àwọn tó fi ẹbọ dá má jẹmu nígbà tí number 14 máa sọ̀rọ̀ ó ní irú ọba pẹ́ sí ọlọ́run sọ ẹ̀jẹ̀ rẹ̀ fún ọ̀gá ògo miyẹn mo fi nídìí ọpẹ yín ọrẹ yín ìdámẹ́wàá yín ẹfẹ̀ràn pàdé ìlọ́wọ́ yóò dára fún yín ọkàn yín adẹ̀ balẹ̀.
5: Gbogbo àjàgà ogun ló máa já ọlọ́run bàbá possibility máa ṣe yánu.
6: Celestial Church of Christ Òkìkí Ìmọ̀lẹ̀ Ayọ̀ Cathedral 1 tó kalẹ̀ sí 7 Òkìkí Ìmọ̀lẹ̀ Street behind Command Grammar School Ìkọ́lá Àgòdò Ìpájà Lẹ́kọ̀ọ́ bí àwọn ìpàdé àdúrà àti ìsìn ọjọ́ Sunday ṣe lọ rèé o gbogbo ọjọ́ Wednesday lọ́sọ̀ọ̀sẹ̀ ìpàdé Hour of Possibility láago mẹ́sàn-án òwúrọ̀ dàgò kan ọ̀sán ọjọ́ Friday kejìlélọ́sọ̀ọ̀sẹ̀ nìṣọ́ọ̀rù máa ń wáyé láago mẹ́wàá alẹ́ ẹ̀sìn ọjọ́ ọ̀sìn mi máa ń bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ dàgò méjì àbọ̀ ọ̀sán ẹ̀wẹ̀ ní CCC Òkìkí Ìmọ̀lẹ̀ Ayọ̀ Cathedral 2 ní Korodu tó kalẹ̀ sí 5 Fasasi Anibaba Street off Oyenuga Street by Technical College Òkè-Ọta ọ̀nà Ìkòròdú Lẹ́kọ̀ọ́ gbogbo ọjọ́ Thursday nípàdé Hour of Possibility láago mẹ́sàn-án òwúrọ̀ dàgò kan ọ̀sán Friday tó kẹ́yìn oṣù nìṣọ́ọ̀rù láago mẹ́wàá alẹ́ aago mẹ́wàá òwúrọ̀ dàgò méjì àbọ̀ ọ̀sán lẹ́sìn ọjọ́ Sunday máa ń wáyé o farahàn láwọn ìpàdé àdúrà wọ̀nyí ọ̀rọ̀ rẹ̀ á ṣe.
7: From Lagos, this is
8: Jordan 105.5 FM.
9: This is Jordan 105.5.
10: Station with a voice for

0: Alors, au bon, mon
1: Amen.
0: Oh, et ta ta ta si Dieu honore, on lui a donné nos
1: roues. Amen.
0: On lui a dit de nous à nous, on da au long.
1: Amen.
0: D'ailleurs, le roi.
1: Amen.
0: D'ailleurs, le roi.
1: Amen.
0: On lui commande de voler. On a le droit de m'encoller. La tribu de Christ, one gospel ministry. Il voit ça, ma chère, mais il doit avoir. Moni, il voit. Tu m'as best one, tu l'as fait, ou à bosser nous. Or, tu m'as best one, tu l'as fait, ou à bosser nous. Or, tu as un one, ou alors.
1: Amen.
0: Anu wario
1: mi
0: oju ere wario
1: mi
0: gba ira lowo
1: mi
0: gba ira lowo
1: mi
0: gba dure re
1: mi
0: mo gba duwa wi pe ere ti o ta sa lori re o bo si asan
1: mi
0: ire ton lori re o bo si asan
1: mi
0: gbogbo owo won du aye re o bo si ofo
1: mi
0: olufe ni bi kibi to ti gbo mi owo oju re re awo anu ko waye re ri
1: amen
0: oya gba
1: amen
0: oya gba
1: amen
0: oya gba
1: amen
0: oya gba
1: amen
0: oya gba
1: amen
0: mo gba duwa fun bi pe ade ogo ade igbedide ti mo siku lori re orun ja pada fun o
1: amen
0: nibi to focus si oluwa ko ya o lenu
1: amen
0: ibi to focus si oluwa ko ya o lenu
1: amen
0: mo ni ibi to focus si ko oluwa jade si o
1: amen
0: owo oluwa ti ngbe ni dide ti sojo egbe dibi ayo owo yen bale o
1: amen
0: gba anu olo
1: amen
0: gba anu olo
1: amen
0: gba anu olo
1: amen
0: gba anu olo
1: amen
0: bo je sami e ada ikoro re pada
1: amen
0: bo je sami e owo anu yo si o
1: amen
0: bo je sami e agbo du re bale o
1: amen
0: bo je sami e ogore ko fara o
1: amen
0: bo je sami e agbo du abale o
1: amen
0: nibi kibi to tin gbo mi ohun sanu re
1: amen
0: ọrun sanu e
1: amen
0: loruko ajes ọrun sanu
1: amen
0: gba ira lowo
1: amen
0: gba ira lowo
1: amen
0: gba ira lowo
1: amen
0: gba ira lowo
1: amen
0: gba ira lowo
1: amen
0: gba ira lowo
1: amen
0: eyin omo olorun ogo re de o
1: amen
0: gba mi gba mi gba mi gba mi kini wiwe mo so Esther yori keji verse 70 kilo wi
2: oba si feran Esther ju gbogbo awon obirin lo
0: yes
2: o si ri oro ofe atoju ore lodo re
0: ani kon gbo mi loni ju awon egbe re lo lori anugba
1: amen
0: ju awon egbe re lo lori anugba
1: amen
0: la mi wo re mo ni lori anugba
1: amen
0: ko da imo re lori anugba
1: amen
0: ohun de ka ko lo obirin to wa nbe ṣùgbọ́n olórí àánúgbà bíbélì sọ pé maria náà láàrin àwọn obìnrin olórí àánúgbà elébi azá barúṣẹ́ta ọwọ́ àánú tó ga ọba lé ọ mo gbàdúrà lórúkọ jésù ọwọ́ tó ká àánú kú lórí rẹ ọwọ́ yẹn gédà àánúgbà orí mo sọ nípa àánú àánú tó ré kọjá wọ́n bí kò sí ẹni tó rí àánúgbà tọrọ ju ọgbẹ́ kò sẹ́ni tó rí àánúgbà tó ń kọ àkọsílẹ̀ burúkú nípa ẹ̀ kò sẹ́ni tó rí àánúgbà tí ọ̀tá rí àtìṣe ẹ̀ kò sẹ́ni tó rí àánúgbà tí ayé ń kọ̀ sílẹ̀ kò sẹ́ni tó rí àánúgbà tó ń dẹni ẹ̀yìn kò sẹ́ni tó rí àánúgbà tó ń sọ ìròyìn àná tí ò lè sọ tòní tó o bá sọ ìròyìn àná tó bá rí àánúgbà wàrí tòní sọ wàrí tọ̀la sọ lórúkọ Jésù àánú rẹ̀ ṣe ọlọ́run ẹ wo bí o ọmọ ẹrú ni Esther o wọn kó wọn lẹrú wá ni o ṣùgbọn àánú sọrọ fún àníyàwó èèyàn tó pé wọn ti jẹ kí background wọn kó dì tàbí tí wọn lọ ìwọ kọ́nà kọ́kọ́ máa jìyà ìwọ kọ́nà kọ́kọ́ máa bí ní ilé tí ò sówó wọn kí wọn fi capitalize lórí ẹ wípé ò lè jẹ èèyàn ṣùgbọn ọmọ ẹrú náà ni Esther ṣùgbọn kò jẹ kí ẹmí ẹrú yẹn kó dá òun dúró ó ti dá àwọn dúró báyìí o torí ò kíyè sára ọ̀pọ̀ tó ń bá mi báyìí ògo wà lára ẹ̀ ọlá wà lára ẹ̀ ayọ̀ wà lára ẹ̀ ìgbéga wà lára ẹ̀ ṣùgbọ́n fún ara rẹ̀ dára rẹ̀ dúró ó wọ̀ wípé ibi tá a ti bí mi kò tọ́ sí àánú àṣìṣe mi àná kò jẹ́ kó tọ́ sí àánú ọ̀pọ̀lọpọ̀ ti fọ́ ọlọ́run ò tí ì dálẹ́jọ́ ti dẹ́rẹ̀ lẹ́jọ́ àdúrà mi rẹ̀ ó iyì rẹ̀ kó ṣí ọmọ ẹrú ṣùgbọ́n kò gbà kí ẹ̀mí ẹrú kó wọ̀n lọ́pọ̀lọ́ àníyẹni tó ń gbọ́ mi báyìí tá a ti kọ́ ògo mọ́ ṣùgbọ́n ó lọ skul but ó ń hùwà bẹ́ẹ̀ tó lọ skul ó mọ̀yàn ó wà bẹ́ẹ̀ tó mọ̀yàn ó láṣọ ó múra bẹ́ẹ̀ tó láṣọ ẹni míì ọ̀rọ̀ tó ń tẹnu ẹ̀ jáde kò túmọ̀ kò yọ lára ẹ̀ bẹ́ẹ̀ ni kò gbà wí kọjá torí pé ẹ̀mí ẹrú kì í ṣe nínú education ló wà inú àyà ló wà ó ní a máa ra ìgbà padà bori gbogbo ojo eni ba wa ninu ipo eru ki fe dide loruko Jesu da se dide
1: amen
0: ba se dide
1: amen
3: When Zion travel, they got to see on the body.
2: 9 6 0 9 1 5 8 9 9 4 6 9 6 or
0: 081 32 38 94 15 081 32 38 94 15
4: I guess welcome to the Jordan Knight Show.
0: Amen. Yeah.
5: ọ̀nà ẹni kẹ́ẹ̀tì dé a ó ṣì ilẹ̀ àánú fún àwọn èèyàn láti bẹ́ẹ̀rẹ̀ ohun tó fẹ́ bí olúwa ti wà tí olúwa wà tí ẹ̀mí rẹ̀ wà oṣù september wà á rí tiẹ̀ ṣe bákàrẹ̀ sí tilẹ̀ ń bọ́ ní genesis bus stop ní ìgànnà road iṣẹ́ rí dimu roundabout yóò dẹ̀ dá a fún wa pastor ẹ pé àwọn nọ́mbà yẹn in case tọ́bọ̀ ti dé wà á ní ta ló ń jẹ́ pastor joshua wọ́n fún ẹ ní nọ́mbà máa ń lè rí ọ ẹ pé àwọn nọ́mbà yẹn fún ọ.
6: 091-58-99-4696 or 081-32-38-9415 081-32-38-9415

0: oṣù tuntun lọ lórúkọ Jésù ọgbà yìí ẹ ṣẹ́.
1: Amen.
0: Bí o ti ń wọnú oṣù tuntun lọ, ìrànlọ́wọ́ dìde fún ọ.
1: Amen.
0: Nínú oṣù September, ní repeat class.
1: Amen.
0: Oṣù September, ọ̀nà ńlá fún ọ.
1: Amen.
0: Bàlọ́ ńlá fún ọ.
1: Amen.
0: Bàlọ́ ńlá fún ọ.
1: Amen.
0: Bàlọ́ ńlá fún ọ.
1: Amen.
0: Ó ṣìyàmọ́.
1: Amen.